0: balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kan bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fún gba yẹn gan. Àwọn ìròyìn lẹ wa kálékáko káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn lẹ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló ládé orí ejigbara ẹlẹ́kẹ́ níta àwọn ìjòyè.
1: O fẹ́ sinmi létí, o ń gbọ̀n rìnrìn dọ́kan. Ìkànnì Diamond 88.7 FM.
2: Ọkàn ẹ̀dá ènìyàn kún fún kìkì gẹ̀dẹ̀gẹ̀dẹ̀. Àyàfi dígí Elédùmarè arínúròdì àmọ̀ràn ọkàn ló lè gbé jáde fọ̀ ọmọ tónítóní. Ẹ wá kú àmójúbà àkọ́tún ètò kan tí ó máa tú pẹ́ẹ́rẹ́pẹ́ẹ́rẹ́ àwọn àbàwọ́n tó fi mọ́ ìdọ̀tí tó sodo sínú ọkàn ẹ̀dá ènìyàn. Dígí ọkàn, ohun gbogbo tẹ́dà bá jẹ́ tàbí gbèrò bẹ̀rẹ̀ láti inú ọkàn. Bẹ́ẹ̀ ni ìgbé ayé ètò dé ṣàfihàn àwòrán ohun tẹ́dà jẹ́ nínú. Dígí ọkàn, ètò pàtàkì tí ó mú ìdàgbàsókè ohun àyípadà ire bá ìgbé ayé tẹ̀mí wa. Nínú èyí tí ìgbé ayé tara náà yóò sì máa fi èso ìwà bí Ọlọ́run tó ń ti ìgbé ayé tó ṣe wẹ́kú pẹ̀lú òfin Ọlọ́run hàn. Dígí ọkàn, ilé ìwòsàn tẹ̀mí lórí afẹ́fẹ́ níbi tí Ọlọ́run yóò ti máa ṣe ìwòsàn ọkàn gbogbo. Dígí ọkàn, ẹ pàdé Ọlárẹ̀wájú Oyè wọlé dúkìá Ọlọ́run lórí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin aago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀. Dígí ọkàn, nílé-iṣẹ́ rédíò tó ta wọn yọ yìí náà ni o. Diamond 88.7 FM Ìlọrin. Dígí ọkàn, ètò tí ń tú ayé ẹni ṣe ṣàwòtán ìwà pátápátá. Ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti bó ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kan bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́gbà yẹn gan. Àwọn ìròyìn lẹ wa kálékáko káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn lẹ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí ejigbara ẹlẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

baba. Ọmọ ẹ̀mí mímọ́, ìpín mi, ẹ̀yìn mọ́ mi, ogbó mi, jáde nínú ìgbẹ́kù. Wọnú ògo lọ pè ọ́. Mo béèrè fún ẹ, ìyanu ojú kọrojú, tó máa dàbí àlá, ìyanu níbo ló ti pàdé ẹ, gba ìyanu yẹn. Mo pe àwọn angẹ́lì oríire tí wọ́n lè sọ̀rọ̀ ẹ dayọ, kí wọ́n dá sí ọ̀rọ̀. Ọwọ́ ọ̀tá kò ní borí ẹ, gbogbo àwọn tí wọ́n ń sá eré, pọ́sẹ̀ máa dọ̀nà rẹ, ọlọ́kọ́ ààrẹ sí. Wọ́n ní ká sílẹ̀kùn yín, gbogbo ọlẹ́kùn tó fayé tì. Lónìí ọjọ́ ìsinmi, máa sí o, máa sí o, máa sí o, máa sí o. Gbogbo tó gbà lọ́wọ́ rẹ, ó yẹ gbà padà, gbà padà. Omi kì í gbàbọ̀dé, ìṣẹ̀dá ò ní gbàbọ̀dé. Láti òní lọ, ẹni tó rán kó bá mọ́nítọ̀ ẹ, ojú ẹ kò fọ́. Lónìí, ogun rẹ wọlẹ̀, mo dẹ̀ rí ìbùkún tó ń rọ̀lé àwọn èèyàn lórí. Lẹ́sẹ̀kẹsẹ̀, ojú ìbùkún kó rọ̀lé ẹ lórí. Wà á borí, wà á borí. Sọ pé gbogbo ọfà, back to sender, ẹ̀yin ọfà, lórí mi dé àtẹlẹsẹ̀. Back to sender, back to sender, back to sender. Ẹ máa lé padà, ẹ máa dá padà. Ẹ máa lé padà, ẹ máa dá padà, ẹ máa lé padà, ẹ máa dá padà. Ẹmẹ, gbogbo tí ọ̀tá ti ṣẹ̀dú, o tó ń bẹ lórí timetable wọn láti pa ẹ lẹ́kùn. O tó ń bẹ lórí timetable wọn láti bá iye jẹ́. Lórúkọ Jésù, Olúwa túká, Olúwa túká, Olúwa túká. Wà á rẹ́rìn, wà á ṣerere, ọ̀rẹ́rẹ́ gbogbo tí wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀, bàbá mi dá padà. Na o mẹ́rin ni máa ń jẹ́ káyé èèyàn borí ọ̀tá. Number one, sísá fún ẹsẹ̀ àti di mímọ́. When you are holy, God will move with you. Ó ní ẹ jẹ́ mímọ́ bí bàbá yìí ti ń bẹ lọ́run. Mo ṣe jẹ́ mímọ́. Number two, you must love God. Sori tó bá fẹ́ràn Ọlọ́run, wọ́n ní fọ̀ọ̀sẹ̀ láàárọ̀ yìí. Pé dìde ó yá, máa lọ fárí, máa lọ orí òkè ògo, máa lọ sọ́tọ́rìtì. Tó o bá fẹ́ràn Ọlọ́run, kó o wà lẹ́kìtì, kó o wà lákùrẹ́. Ẹ̀mí yóò sọ fún ẹ báyìí. Pé dìde, máa lọ church, ó wà lájà, á sọ fún ẹ. Ó wà ní Abẹ́kúta, á sọ fún ẹ. Ìfẹ́ Ọlọ́run kì í jẹ́ kẹ́nìyàn jìnnà sí. O kò téèyàn bá fẹ́ràn, tó bá jẹ́ fóònù. Tó bá ti jí láàárọ̀, olókòkò náà wọ́n mú. Bọ̀ àìsí ìfẹ́ Ọlọ́run lọ́kẹ́ fi jìnnà sí. Romans 12:1, ó ní ká ẹ fi ara yín fún Ọlọ́run ní ẹ̀bùn ààyè mímọ́. Ìyẹn Ọlọ́run fẹ́ kó o fẹ́ràn òun ju gbogbo nǹkan lọ. Mo wá bí ẹ báyìí, so fẹ́ràn Ọlọ́run. Èkó mi rẹ kúta fi sí wa. Alẹ́ ọmọ ráyé ọ, ráyé ọ. Ẹjí wa ń kọ̀rọ̀ dún láàárọ̀ yìí. Ani ẹbí ráyé ọ. Nítorí ò nífẹ̀ẹ́ Ọlọ́run. Ọkàn sáà fẹ́ ń tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀.

0: lọ́wọ́ ẹ sókè wá ẹ sọ pé mi ò ní fayẹ́lẹ̀ lọ́wọ́ òfò àánú tí bàbá mi ọ̀gbà rí já wọnú ayé mi lọ àánú tẹ́gbọ́n mi ọ̀gbà rú ẹ já wọnú ayé mi lọ àánú tọrẹ mi ọ̀gbà wọnú ìṣẹ̀dá mi lọ àánú tí ìran mi ọ̀gbà wọnú ìṣẹ̀dá mi lọ àánú iwájú àánú látẹ̀yìn àánú látọ̀tún àánú látòsí já wọnú ayé mi ẹ pé àánú lẹ́ẹ̀mẹta ń tẹ. Let's go. Sọpẹ́ ní orúkọ Jésù. Àánú tó máa change orúkọ mi. Táwọn èèyàn fi ní larúkọ mọ́ mi lórí mọ́. Olúwa gbé àánú yẹn lé mi lọ́wọ́. Àánú tó máa change àdúgbò tí mò ń gbé. Tí mi ò fi ní gbé pẹ̀lú àwọn elébi. Àánú yẹn bà lé mi. Àánú tó máa gbé mi kúrò ní ipa ìléníyàn sáàrin àwọn tó jẹ́ èèyàn àánú yẹn bà lé mi. Sàmí lẹ́ẹ̀mẹta ń tẹ̀. Ẹ tí ọwọ́ yín kẹ dúró tán ẹ wo bí ẹyin tí ẹ kí lè wò wá lórí rédíò ẹ̀yin ẹ máa gbọ́ ohùn àṣẹwòlì yín ẹ wo ẹ má mọ bínú mọ́ o ẹ dẹ̀ mọ́jà má sọ pé o ò fẹ́ rí wọn nú ilé ẹ ò ń bínú lórí nǹkan yìí kí ló ń bí ẹ nínú gan ni pé onígbà tó ń jìyà wọn rí ẹ ìgbà tí òòró ń jẹjẹ wọn béèrè ẹ wọn kọ́ọ̀lù ẹ wọn dẹ̀ wá kí ẹ wọn wá gbọ́ pé ògo dé wọn wá bẹ̀rẹ̀ sí wá ẹka oníkámọ́ sílẹ̀kùn géètì fún wọn wàrà o kì í ṣe bẹ́ẹ̀ ṣé òye ayé ò yí ẹni kí ló ń bínú sí báyìí o mọ̀ pé tí ayé ènìyàn ò bá tí ì da kò sẹ́ni tí ó wà ẹ́ ayé ò kí ń wá olófo ológo láyé mọ́ ń wá ayé ò kí ń báni láwọ́ ẹ̀jẹ̀ ọwọ́ epo láyé ń báni lá wọn láwọ́ epo gan mọ́ ọwọ́ oyin àtọwọ́ dọ́là àtọwọ́ ná ńlá so now tẹ ọwọ́ ẹ méjèèjì náà so ma kí ló ń bínú sí o ní ẹ ìgbà tí mo jẹ̀yà lọ́wọ́ wọn kí mi wọ́n sì á kì ọ́ a kì ń kí pé ó kú iṣẹ́ aláṣeyọrí la máa ń kí pé ẹ dẹ̀ kú àjàyè ẹ dẹ̀ kú àṣeyọrí and then congratulations now ẹnìkan sàmì ogo rẹ máa wọ àwọn èèyàn wá bá rẹ. Ọlá rẹ máa gba ìdọ̀bálẹ̀ wọn. Àwọn tí wọ́n ti rù ẹ́ pin wọ́n máa kúnlẹ̀ lọ níwájú ẹ̀. Àwọn tí wọ́n ti rù ẹ́ pin wọ́n máa dọ̀bálẹ̀. Ẹ pariwo àmì gan o. Tí ọwọ́ ẹ méjèèjì kò dúró síbẹ̀. Wá wo àṣírí kan ká tó change iṣẹ́ tó ń lọ lọ́wọ́ inú ẹ̀mí. Wá wo àṣírí kan another point ni pé o ní expect wípé kán ràn ẹ́ lọ́wọ́ àwọn tó ti ga yẹn. Tó bá pè wọ́n á ní báwo ni wọ́n á máa sọ̀rọ̀ bí wípé wọ́n fẹ́ kó pe àwọn. Tó bá ti ní èmi lágbájá mò ń sọ̀rọ̀ wọn ni okay báwo ni. Bóyá tí ìmẹ́ tó ń sọ̀rọ̀ okay o expect kan mọ̀ bóyí pẹ̀lú olóṣì. Olówó kì í ṣe báyẹn. Àníwọ̀n kì í bólò sí taludo. Tẹ́wọ́ ẹ méjèèjì ọlọ́rọ̀ kì í bólò sí taludo. Ọfẹ́ wìn ni ọlọ́rọ̀ ń di ludo ni. Ọlọ́rọ̀ bá fẹ́ tayò olówó àtọlọ́rọ̀ náà jọ tayò náà. Àní tẹ́wọ́ ẹ méjèèjì. Yóò ṣẹlẹ̀ sí obìnrin kan tó wá ń ronú tó ń panú jẹ́. Ó rò pé èrò ó bẹ́ ta èèyàn. Àṣé èèyàn jèrò lọ. Ẹ wo obìnrin bímọ lápá bí nínú ilé tiẹ̀. Obìnrin kejì náà bímọ ń bí. Náà bá lọ kí àwọn ẹkú ewu ọmọ olẹ́yin náà ẹkú ewu ọmọ. Àwọn ìjọba wa wò ó. Ṣe àwọn afẹ́ sèkó mọ ìkómẹ́lẹ̀ náà kọ́ se. Ìgbà tó sèkó mọ èrò mọ̀ pọ̀ bí. Èrò lọ rẹpẹtẹ wọ́n dẹ̀ àdúgbò náà ń gbé bọ̀ tí ilé ọ̀tọ̀ọ̀tọ̀. Èrò ti pọ̀ jù. Obìnrin wa sọ fọ́kọ̀ pé wo èrò tí ó wá sí kó mọ wọn bẹ́ẹ̀ sákọ́lọ̀ sájà wà rérò tó pọ̀ báyìí. Ọkọ ni má wọrí náà kí má wọrí má wọrí. Wọ́n kí wọn wọ́n ṣe gbogbo ẹ̀. Now láàrin ara wọn ti mọ̀ sínú báwọn pé àwọn òbí ra àwọn léèrè iye tó rí nígbà kó mọ àti iye tó náà rí nígbà kó mọ. Obìnrin kejì náà ṣe kó mọ tiẹ̀. Èrò kékeré ló wá kí ló dé wọn ti kéré jù. Ṣùgbọ́n nǹkan tá a kàn notice ni pé àwọn tó wá síbi kómẹlẹ́yẹ àwọn ènìyàn pàtàkì ọ̀tọ̀kùn nínú ìlú àwọn gbajúmọ̀ náà wọlé wá ìkómọ yẹn wọn pọ̀ ṣùgbọ́n ó ní agbára. Wọ́n wá jọ ń sọ̀rọ̀ níbi ibi ẹ̀gbẹ́ lé wọn síra wọn bá ṣe ń wora wọn báyìí. Ẹ pẹ̀lẹ́ kú kó mọ kíní ọ iná kú kó mọ tí ó bó o ní. Ẹ má bínú yàrá gbajà ṣe sá rowó dáadáa. Ó ló ń rowó gan o. Èlò lẹ rí gbogbo owó tó ń sá rí lápapọ̀ tó jẹ́ cash àti transfer gan. Ó ní gbogbo ẹ̀ máa ń lọ bí 300,000. Ó ní gbogbo dẹ́rínu àwọn ìta ọlọrun rí ni ọlọrun ṣeun ló wá òkè àwa ni tí ìwà lè lọ èlò lẹyìn rí torí mọ pé rò pọ níbi ìkó mọ yín ó ní well actually wọn pọ but mo transfer àtàwọn tó fún mi cash ń jọ ìbámu padà ká gbogbo ẹ gbogbo ẹ ṣáà jẹ 7.5 million ó ní pẹ̀lú èrò tíntín náwó ẹ sókè èèyàn jèrò lọ ìwọ lérò lórí fóun ó ní nọmbà tó pọ̀ rẹrẹ kò sẹ́ni tó lè pè tó lè fún ẹ ní 50,000 tọba kọ anybody sì tó ní actually ṣẹ́rí bí mo ṣe wà má bínú nǹkan ṣe mí gan ni tó pé ẹsẹ̀ mi ti dá mo nílò 30,000 a ní bóyá kó dá tán a nítorí pé gbogbo tó wà lọ́wọ́ mi 1k ni 1k yẹn mo ti fi jẹ̀pà náwó sókè ọlọ́mọjà síyàn pè lọ́jọ́ sòro tẹ́ bá pẹ̀lú mi lọ́jọ́ sòro a lórí inú ẹ̀ tó bí mo ṣe náwó tán ìnìpè rẹ wọlé èyàn ò pè ní right time fẹlòmíì rí a ní ìbàdàn fún olówó yìí tí ìbá ṣe ti mr lukulukuma tó wá gbowó lọ láàárọ rẹ náwó sókè sọ pé ní orúkọ jésù ẹ fún mi láwọn èèyàn ńláńlá àwọn èèyàn tó ju èrò lọ àwọn olóore àyànmọ́ àwọn aláàánú ayé mi ẹ darí wọn sọ́dọ̀ mi ẹ rán oore alẹ́ sí mi ẹ rán oore àárọ̀ sí mi ẹ dẹ̀ rán oore ọ̀sán sí mi ẹ jẹ́ ń gbádùn dọjú alẹ́ mo mọ̀ pé ẹ̀yin ni akiri sóore ẹ jọ̀ọ́ ẹ sóore dọ́dọ̀ mi orúkọ yẹ àtẹ̀rímà.
1: Orúkọ mi ni Mariam Muwa láti Kire. Òkínní yìí ti ń dá mi láàmú nísìnyí. Ó ti lé ní 2020.
0: Láti 2020.
1: Mo lọ gbogbo chọ́ọ̀tì tó bá ti lọ.
0: Kí ni mo ṣe kí ni kan yẹn?
1: Èmi ò mọ nǹkan yẹn. Yóò mọ ṣe bí àìpẹ́ tẹ kíní wíliwíli. Ta wíli
0: nínú
1: mi inú.
0: Yóò mọ ta wíli.
1: Yóò mọ ta wíli.
0: Inú yín.
1: Tí n bá lóyún kò sí nǹkan. Màníà sóyún mo ní ni nla yọ skáwùn.
0: Màá ní
1: òṣòlú ń bẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo mú àwòrán arúgbó ọjọ́ mi ò gbúwẹ́ mọ̀.
0: Ogun ya 2020.
1: Bẹ́ẹ̀ni.
0: Àmọ̀ ti wà 2026 báyìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ogun bí ọdún mẹ́fà.
1: Bẹ́ẹ̀ni.
0: Òórùn arúgbó ọjọ́ lọ́rọ̀ ọ̀la yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó gbà jáde.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹnìkan fọ.

0: ọlọ́run mo mọ̀ pé ìwọ ni a sóre kiri ẹ sóre dọ́dọ̀ mi ìwọ ni a kiri sóre ẹ sóre dọ́dọ̀ mi èmi fẹ́ mọ̀ mo fẹ́ mọ̀ gẹ́gẹ́ bí aláàánú ọlọ́run ẹlẹ́dà mi o mo fẹ́ mọ̀ gẹ́gẹ́ bí olóore ẹ fi ọwọ́ rẹ yín kàn mí ẹ fi ọwọ́ àánú yín kàn mí àwọn ibi tí mo fọkàn sí fún àánú àti ibi tí mi ò fọkàn sí ẹ gbé àánú jáde fún mi ṣe rí ẹ̀yin tẹ́ bá lè máa sọ tẹ́lẹ̀ mi opportunity lẹ́kàn lé ní o sọ pé ní orúkọ jésù olúwa mo mọ̀ pé mi ò qualify mo mọ̀ pé mi ò yẹ ṣùgbọ́n ẹ jẹ́ kí n ráàánú gbà ọlọ́run mi ẹ jẹ́ kí n ráàánú gbà ọlọ́run mi ẹ kọjú sí mi lóore ẹ kọjú sí mi ṣe lóore ẹ kọjú sí mi ṣe láàánú ẹ jẹ́ kí inú mi ó dùn ta ló máa pariwo lẹ́ẹ̀mẹ́ta pé olúwa dùn mí nínú.
1: Lọ́rin o, tó bá di ọjọ́ Sunday ọ̀sẹ̀ ń tiẹ̀, lónìí ni o, òní o lónìí ni ìpàdé náà, dìde bó ṣe ń gbọ́ mi yẹn, lónìí kò sì máa bọ̀, ìyẹn ni gbogbo ènìyàn, ẹ bá mi jípo mi àjípo kan, ẹ wà ju alọ́mù sínú ẹ̀, yé, orí láàfi fọ̀, ìyẹn láàárọ̀ Sunday nìyẹn, gbogbo ènìyàn, ó ti di arúgbó ọjọ́ níjọ́sán kí là ń kó yẹn ló ti bèrè arúgbó ọjọ́ chan á pàdé ń bẹ̀ gbogbo ènìyàn ẹ ní wáyàsán ìlọrin ìwẹ̀ kan wà tó gbọ́dọ̀ wẹ̀ ìṣẹ́gun kan wà tó gbọ́dọ̀ ṣẹ́gun ìran jáde sí mi pé gbogbo ènìyàn ẹ lọ gẹ̀ẹ́tì kàìnkàìn awúsá ẹ lọ rà kalẹ̀ o ẹ bá mi wá gbogbo àwọn tí wọ́n rọ́nà àbáyọ àtàwọn tí wọ́n ń gòkè tán ń jábọ́ a ó sí àmì kórìíra ìlara rẹ èmi ń kú ọsẹ bọ ọsẹ dìtọ ta bá parí àdúrà sí lórí òkè máa wá kó wá ní friday ọsẹ tuntun yìí on the 19 àárọ friday gbogbo èèyàn a pin ọsẹ yìí fún gbogbo yín ẹ wà lọ fi wẹ ẹ bá mi kó gbogbo àwọn tí wọn ṣe tá àti wẹwẹ ìṣẹgun àti ìwé ọlà ilé yín lẹtì lọ wẹ ẹ sáà fún mi ní kẹǹkẹǹ tán pè ní kẹǹkẹǹ bílẹ yẹn àní kẹǹkẹǹ awúsá ẹyẹ mú wa o torí pé olúwa ti sọ pé òun fẹ gba gbogbo àwọn tí ara nílà a ó pàdé tó bá ti dé kílàǹkó junction ṣáìdì ọfà gàràjì ńìlọrin kílàǹkó yẹn ló ti béèrè pé chọọchì arúgbó ọjọ ni mo mọ ń lọ àárọ friday lago mẹjọ àárọ a wà gbé wa go kan ẹ mú kankan awúsá yẹn wá kẹmi fún yín ní ọsẹ àdúrà mi eléyìí kọjá ewé àtegò ojúlówó agbára ni bí n bá gbọ́sẹ̀ arúgbó ọjọ lé ọ lọ́wọ́ tó jẹ́ dìtọ́ nínú lailon tẹ̀mí kan kásá màtàdúà sí látòrí ẹ̀kẹ́ àpáta mo wí fún ọ ò ní dààmú mọ́lá.

0: olùṣàgùtà ẹkọ náà mo ti ṣe atọkùn ètò ìbéèrè àti ìdáhùn láti inú bíbélì lè fi àkókò ìdúpẹ lọwọ ọlọrun bẹẹ láti dúpẹ lọwọ onígbọwọ ètò john bat foundation ó fẹ wá lọ sọdọ gbogbo àwọn tí ń fàdúrà ràn wá lọwọ àti gbogbo àwọn tí ń fún wa ní ìmọràn tó péye lórí ètò yìí àgbàládùúà pé olúwa nínú àánú rẹ yóò gbé ìrànlọwọ dìde fún gbogbo yín níwájú mi ní ẹni ọwọ emmanuel ayégúlú wà láti dáhùn sí àwọn ìbéèrè tí a ó béèrè lọwọ wọn ní àárọ yìí ẹni ọwọ ayégúlú akínyin pé ẹ kú àbọ sórí ètò yìí
1: mo kí atọkùn wípé ṣe dáadáa la bá yín ẹyin olùgbọ ẹ kú ilé o
0: ẹ ṣe o ẹ jẹ ká tẹríba fún àdúrà ọba àwọn ọba olúwa àwọn olúwa fọpẹ fún àyàn ológo nítorí pé ó máa ń darapọ pẹlú wa nínú ètò yìí ó sì ń bá wa ṣe ètò náà ó sì ń yọrí sí ìgbélékè ògorúkọ rẹ bàbá gbọ
1: pẹlú àmì
0: a ní ìgbàgbọ àti ìdánilójú pé tòní ó bá wa ṣe ó kọ jésù gbàlà yóò sì yọrí sí ìgbélékè ògorúkọ rẹ bàbá gbọ pẹlú
1: àmì
0: gba ẹyin wa o
1: kí
0: àti ìyìn náà olúwa ṣe ní ìtẹwà
1: àmì
0: à ń lọ lórí ètò ìwọ tí ń ṣe ọba ìbẹ̀rẹ̀ àti òpin ní ìbẹ̀rẹ̀ ní àárín àti òpin ètò yìí afẹ́ rí olùwàjárí ọ
1: àmì
0: darapọ̀ pẹ̀lú wa
1: àmì
0: kò sì bá wa ṣe ètò náà
1: àmì
0: nígbà tá a bá mú ètò ìwá sí ìdánudúró ìbùkún tí ń bẹ́ńbẹ̀ kó jẹ́ tiwa
1: àmì
0: kí ògo àtọ́lá kó jẹ́ tẹ̀yìn ọlọ́run
1: wa àmì
0: torí a fi ìgbàgbọ́ béèrè lórúkọ jésù kristì olúwa àti olùgbàlà wa
1: àmì
0: ní ọ̀sẹ̀ tí ó kọjá ni a ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ìbéèrè táwọn èèyàn ń béèrè bí a ṣe lè jẹ́ olùfẹ́ orílẹ̀-èdè wa nǹkan tí a ṣe lórí rẹ̀ a kàn ṣe ìfara lórí rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá bẹ́ẹ̀ ni a sì gbìyànjú láti jẹ́ kó di mímọ̀ fún wa bí nǹkan tí bíbélì wí nípa fífẹ̀nà orílẹ̀-èdè wa ìgbésẹ̀ kan la ti gbé lórí rẹ̀ ǹjẹ́ ó tún ní àwọn iṣẹ́ mìíràn tó yẹ ká ṣe tàbí ìgbésẹ̀ tó yẹ ká gbé nípa fífẹ̀ràn orílẹ̀-èdè wa tàbí láti fẹ̀ràn orílẹ̀-èdè wa ẹni ọ̀wọ́ ayégúlú ǹjẹ́ ẹ tún lè ṣe àlàyé díẹ̀ fún wa lórí eléyìí.
1: ẹ ṣeun atọ́kùn àwọn ìgbésẹ̀ mìíràn wà tí ó yẹ kí a gbé náà ni a ó tẹ̀síwájú lónìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe wa à ń fẹ́ fi ìdí àwọn ọ̀rọ̀ wa múlẹ̀
0: láti inú bíbélì
1: ìwé rómù orí kẹtàlá ẹsẹ̀ ìkíní sí ìkarùn-ún romans 13:1-5.
0: kí olúkúlùkù ọkàn tí kí ó forí balẹ̀ fún àwọn aláṣẹ tí ó wà ní ipò gíga nítorí kò sí àṣẹ kan bí kò ṣe láti ọ̀dọ̀ ọlọ́run wá àwọn aláṣẹ tí ó sì wà láti ọ̀dọ̀ ọlọ́run ni a ti lànà rẹ̀ wá nítorí náà ẹni tí ó bá tàpá sí àṣẹ ó tàpá sí ìlànà ọlọ́run àwọn ẹni tí ó bá sì tàpá yóò gba ẹ̀bi fún ara wọn nítorí àwọn ìjòyè kì í ṣe ẹ̀rù sí iṣẹ́ rere bí kò ṣe sí iṣẹ́ búburú ǹjẹ́ ìwọ ha fẹ́ ṣàìbẹ̀rù àṣẹ wọn ṣe èyí tí ó dára ìwọ ó sì gba ìyìn láti ọ̀dọ̀ rẹ̀ nítorí ìránṣẹ́ ọlọ́run ni ìṣe sí ọ fún rere ṣùgbọ́n bí ìwọ bá ń ṣe búburú bẹ̀rù nítorí kò gbé ìdá náà lásán nítorí ìránṣẹ́ ọlọ́run ní í ṣe olùgbẹ̀san láti ṣiṣẹ́ ìbínú lára ẹni tí ń ṣe búburú nítorí náà ẹ̀yin kò gbọ́dọ̀ ṣàì máa bẹ̀rù kì í ṣe nítorí ìbínú nìkan ṣùgbọ́n nítorí ẹ̀rí ọkàn pẹ̀lú.
1: èyí ni ọ̀rọ̀ ọlọ́run.
0: èyí ni.
1: gbólóhùn tí ó pè ní ẹsẹ̀ ìkárin náà níbẹ̀ láti bẹ̀rẹ̀ ní àárọ̀ yìí. a bẹ̀rẹ̀ ní jẹjọ́ láti wo kí ni bíbélì sọ nípa bí ó ti yẹ ká fẹ́ràn àwọn orílẹ̀-èdè wa bí ó ti yẹ ká fẹ́ràn orílẹ̀-èdè wa àti àwọn aláṣẹ. nítorí náà ẹ̀yin kò gbọ́dọ̀ ṣàìmá sí kí ni tẹ̀rí ba ẹ̀ gbọ́dọ̀ ṣàìmá tẹ̀rí ba òní kókó tá a fẹ́ mú níbi tí a kà yìí.
0: dáàbò ìtẹríba yẹn is highly compulsory.
1: compulsory totally compulsory. sẹ́rí jẹ́ kí n ṣe àpẹẹrẹ kan báyìí. tí ẹgẹ́ bíi pásítọ̀ lórí ìjọ. sẹ́rí ipò àṣẹ mi. kò kọjá ìjọ tí mo wà. kò wà báà lórí ìjọ mìíràn.
0: a ṣe bí àlùfáà ni ọ.
1: bẹ́ẹ̀ ni. now sẹ́rí ipò ọba o tuju ti pastor lo to gbogbo gbon to ba nbe ni ilu o ni oba tun
0: o wa lori
1: isakoso oba yen
0: isakoso oba
1: so you know whatever is coming from the king o wa ban lori pastor atijo te ba tun wa ku oni ilu e ri pe like governor ibi to tun sakoso tun poju ilu eyo kan lo o ko ilu to po pa
0: eh be ni
1: to you know wa se to ba yade from the state o tun ju o tun cover gbogbo yato city pastor je ko wa localized now pastor church kan ko le pase iru ti governor ma pa ti o fese mule now coming to the state to the country to the nation e ri pe president ashere o tun bori ti governor
0: o tun bori
1: ti oba
0: boya o tun bori
1: ti alufa igba to wa lori so governor ba fun beni wudo ma teriba fun president to ipo to lo wa to wa se bi christiani on lati fi apere le fun awon toku lati mo bi a tin bowo ti awon alase ni orile de ta ba wa ilu ta ba wa tabi community ti ababa ara wa to ni won keji ta npe yu ati so ti bibeli pe o pase fun awa christiani pe ki won ki o teriba fun awon alase ni romans 13:1 te ba wa lo sinu owe titu ori keta ise ikini oni ma ran won leti lati ma teriba fun awon ijoye ati fun awon alase lati ma gbo ti won ati lati mura si ise rere gbogbo
0: lati mura si ise rere
1: gbogbo e je ka se be soro kan fun apere now ko se n ti o mo bi country se ri pelu eto isaabo
0: ati
1: now kan wa ni okay o ase kan jade pe ko gbudo si so uru
0: o jade
1: bi aba fe sesin ka mo sesin ni owo aro ti le o ti mo iyen yi se pe won tako christiani tabi ka mo sin olorun ko the situation that warrant that time on lo pe fo ke gege bi eniyan to nda bubu awon eniyan re ki la le se lati da bubu emi awon eniyan igba ta ronu pe awon eyan won yin le to se ikolu ta ba moju to nko ka just ba ti se nkan tele sori e se o simbe sa ta ma ni o ke mo se si ju bi wakati kan abo lo ko sese nbe ki se pe won fe ti source ko we should reason along ti wa na na se
0: pelu ijoba yi
1: pelu that's it ti ko bi awon e mo se olohun mo and that the same thing was goes with awon lesson keji awon lesson keta
0: be ni
1: o tun o ko gbogbo wa papo tori pe bi enikan ba ti lo lo o e wo ya awon tan ti yi pe melo nu won na ti rigba they are suffering the bush
0: be ni
1: ko ma ba tun sele si awa to ku ijoba na wa ronu pe o keki la le se measure wo la le take so we should agbodo teriba fun ilana yi agbodo teriba fun ofin yi is it am eh ko possible elomi awa se pe ni pe ko se n to gbagbo to mo ta ba je ogbe iya je o sa o lo ma sanwo ransom
0: kan to da ise le ko to lowo ransom sa
1: se ko bi iberu ko e ma ja fi gbogbo nkan se spirituality rana we are rational being to think
0: temi
1: oni ka ma sora ki a si mo gbadu ibeli lo wi be
0: to
1: na gbudo teriba o si gbudo toto kokko toto awon christiani bere gege bi christiani a ko gbodo ri wa ni bi isote si awon olori wa bi ko se pe ki a bowo fun won pelu iteriba ki awon olori papa si teriba fun tin se tolorun ti won ba pe olori si bi ise isin e jo sa mo fe be gege bi olori baba m lo church kan e je ka kokko ran awon eniyan wa saju ka beere kini attempt tan si lowo lowo to ba je pe le ba wa bere isin sugbon kan wa mo wa su lowo ke wa
0: ke ba pelu
1: wa su tori ko se n to ju olorun lo won le mo waasu ki olori kan de ko wa ronu pe won o da ke tori pe o fe wole ojo olorun lo ni you have to respect god to ba pe won na omo olorun
0: eh egbona
1: wa duro sita ni tin won fi pari
0: egbona
1: sugbon opolopo wa da wa su duro
0: awon
1: olorun ara asu ba je ke wele kini
0: ka to ba se waasu lo
1: wa jiya re
0: eh
1: tori ko bowo ti olorun
0: eh ti alufa ti o
1: bi o jiya re How can you be preaching the word of God? Olori kan wa de you stop. You have to stop.
0: Oh, yeah, can one do see with TTF party be ba se
1: party ka se wa. Honor and respect to God. Then in gan ba mo yo je kan mo pe o so fo gan na pe oga won ma tin wa su lowo. O ke tan ma wa su tan je kin mo. To ba ko won oni. Oh, you come earlier. Ko si mi tan ti so pe ko lori mo late day program. Akati gba ni asati o da den
0: we are following the joko re kesi o to bere.
1: Tan to bere. Sugbon ti ba da rin ka no. It's wrong. It's wrong. Je pa ya teriba. Gbẹbọwọ ti Ọlọrun
0: Ọlọrun
1: so agbọdọ fọwọ fún àwọn òṣìṣẹ ìjọba ní gbogbo ìgbà tí wọn bá ń ṣe iṣẹ wọn tán bá wá dé káwọn náà fi ọmọ lúàbí ṣe o àwọn òṣìṣẹ ìjọba bóyá ọlọpàá ni bóyá wọn gbowó orí ni ẹyin náà bá débi tẹ ẹ ti ṣe fọmọ lúàbí kun o
0: bẹẹni a ṣe bi johanu náà sọ fún wọn bẹẹ
1: tọ bá dé ṣọọbù ènìyàn ẹ ti sanwó orí dídẹ rùnú mọkọ ló kan owo ba da
0: gbo si ti o ri kan ta ko se ni igba tan ba de shop won a ma ko gbugbu awon nkan oja ti eni
1: ko ni di kan
0: fo won ko wani won ko lo di igba to ba
1: e ba ko lo
0: emi na ninu awon nkan tan ko lo yen won ni ri gba pada mo
1: tan ba ko lo ki lo ma ri ta ti o fi san gbese ti
0: o ya mi lenu
1: so have to take measure na ka wa na fi omo lu abi kun ise tan ba ran wa oluwa yo ran wa lowo ohun e ke ta bibeli ko wa ni pe iwe mimo tin se bibeli pase fun wa pe ki a bu ola fun oba ati joye awon alase ikini peteru ori keji verse 17 ni lo wi oni e bo fun gbogbo eniyan e fe awon ara e beru olorun e bowo fun oba e bi lan pe ni respect
0: ka sapanle oba
1: ibi tan joko ko dara won ba nbo ka ye won si ki a fi owo fun awon oba ati awon alase wa ni ipo won bi a ti ranti pe Olorun ni o yan won si ipo o le mo soro ni how si governor tabi kabiyesi tori po ti ri jaje tori po lowo lowo
0: egbona nigba ti mo kokko de ilore mo wa lo si oja oba oba wa fe jade
1: yes
0: emi a fe jade ni a
1: yes yes
0: nigba to jade bayi
1: yes
0: ni gbogbo eyan wo le wa ni se
1: mo gbudo seri niyan sa
0: emi o mo nkan ti won se
1: bo
0: mo ko duro mo duro
1: mo gbudo seri niyan
0: mo duro mo wo
1: o ye ka fun o ye ka wa
0: wa wa da
1: lo ko fun ko boko
0: bo
1: nkan ta fe fun ni niyan
0: but dafu ayo wo le wo le
1: ah
0: ah ya mo ni mi o mo pe ba
1: ma se ai gbe raga ko Olorun lo se be governor bamba gbudo ye won si how to respect them ka se sanda kata won ka gburi yen fun won ipo yen e ro pe e mo ru eru tan ru ni ka to ronu pastor gan ronu member ti o pe 1000 gan
0: o ni mo tun ranti igba ti gowo won wa si ilorin ke wa wo abe eyan se bo awon eyan wa gbe ah
1: be ne kile ona fun
0: ojo wo le da ka won le bi omo kan ko dabi ti
1: gowo won ti se daada won ari daada mo to governor le mo bo ko mo ba du ona no is indiscipline
0: e mo gba pe awa lajijo loju ona
1: no arifin no abi ki emergency mo to kan mo bo no e le mo ba won du ona have to be very careful number 4
0: eh
1: bibeli o ko wa o si so fun wa pe ki a ma se gegun tabi se pele awon olori wa iwe exodus ori 22 verse 28 oni iwo ko gbodo gan awon onidajo be ni iwo ko gbodo bu ijoye kan ninu awon eniyan re awa tin ma n wa anu si awon olori lara e ya se pele pele
0: ka se pele
1: pele ja Olorun lo ma ngbesan fun won o to ba dusi koro an bu won an se pe an gegun ko le da awon gan o le se daada o gbadun afun won o yen college won now they are all human being too abudo ke sara ko ye ke a fi ene ke ni re tabi so oro odi tabi so oro I toss you one tori pe lati Olorun ni won ti wa
0: be ni
1: olo eja tun paro wa fun awon eyan wa ti won dibo gba po ti se gbogbo ko ni de ko ba yan je kara ni
0: gba ti be ni kara ilo gba ti
1: be ni
0: nkan to se wa wa bayi la koko yi ni
1: you need this sir nto na kanu ku ba gbe danu we tell about you nto ba ti gbe danu we speak for you now so no need to show anybody
0: but eniyan je ko to wa fi wipe fun rara e
1: bo ba de be nkan na ba ti eje
0: be ni
1: it's true only wa banije ni
0: ati ba je ba je nigba ti o ba de kun ati ba ni
1: je awon mi a de ba je yan gbin ni na the boss man kan je yan o ti won na da

0: kábíyèsí olódùmarè àti wáyé ọjọ́ àti wọ oòrùn mo ṣe bàárẹ̀ o.
1: wọ́n fẹ́ ènìyàn jẹ́ bàálẹ̀ tẹnu rẹ̀ ò kábà.
0: iná jojú ẹ̀rù jojo pápá ńlá tí ń jó tọ̀húntọ̀hún ẹ̀ fúfúlẹ̀lẹ̀ tí ń ṣe gí okó jìàjìà.
1: jìnnìjìnnì ti mú wa.
0: Kọ̀lá Ṣadé fàdí rẹ̀ ra.
1: ju ara rẹ̀ ayé omi ọ̀run wa.
0: òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọba Ṣòdé dẹ̀rọ̀.
1: ọ̀rẹ́ ọ
0: iná inú àpáta tí ò ṣe é pa.
1: ọ̀run wá rírí lórúkọ ọ̀rẹ́ ní ṣe.
0: ó kélé bamba tí ò ṣe mí Fáṣebí.
1: alẹ́ làwọn àgbàgbà wà o.
2: ojú bá fọlọ́.
0: Kọ̀lá Ṣadé fàdí rẹ̀ ra.
1: tọ́ka jù lọ́rùn àtàyè.
0: sábà bí ayé àti ọ̀run mo ṣe bà. láàrin lọ̀dọ̀ ayé àti ọ̀run ìbà rẹ̀ o. olódùmarè tí ń gbọ́ bùkátà wa. bí ti ń bọ́ ènìyàn ló ń bọ́ ẹran inú igbó. òun náà ni tún tọ́jú àwọn ẹyẹ ojú ọ̀run. ìralẹ̀ ń kọ́ ikán. olódùmarè ní tọ́jú gbogbo wa.
1: ìwọ lolùwà.
0: ẹ wá kíyèsí.
1: ìwọ lọ́lọ́.
0: bí bùkátà yìí ti pọ̀ tó.
1: ohun gbogbo wa. ọ̀rọ̀ tó láṣẹ lórí.
0: ọlọ́run pọ̀ jù bẹ́ẹ̀ lọ.
1: tó dá o pátá. ẹni tó
0: lè. olódùmarè tí ò brókìrì.
1: nínú iṣẹ́ ọwọ́ rẹ̀.
0: kò ní báǹkì tí ti ń yáwó.
1: lórí ẹ̀dá pátápátá.
2: ẹni tó
1: ò lè mú.
0: kò sí ní cooperative society kankan.
1: nínú iṣẹ́ ọwọ́ tó dá.
0: tí ó ti gba loan.
1: ìwọ gangan lọ́lọ́.
0: pẹ̀lú interest.
2: ojú bá fọlọ́.
1: amúni màmá bọ́ lórúkọ rẹ̀.
0: ìyanu ló kọ̀ rí olódùmarè. àkìkìtà yìnyín tán olórúkọ ńlá olórúkọ púpọ̀ olórúkọ rẹpẹtẹ.
1: gíga gíga gíga gíga.
2: mo ṣe bá fọlọ́.
1: gẹ́gẹ́lẹ́ nínú àwọn gẹ́gẹ́lẹ́ tọrun.
0: olódùmarè tó ṣàìsùn tí ó sùn. aládé lórí aládé nílé ọba tó fadé tolé aládé ọ̀kàkà kíkí ọ̀kàkà tí ń kí mọ láyọ̀ ọba òwàràwá. ògbìjàmọ́ ṣèkíé.
1: mo ṣe bá olùdání bolo lè yí ayé.
0: ọlọ́run tí bùkátà ayé àti ọ̀run ò wọ̀ lọ́rùn rí o. ibà.
1: ta ló ju ọ tó bá pàṣẹ.
0: ọlọ́run tó ni mi ọlọ́run tó lẹ̀mí mi ibà.
1: síta ni ó bí ọ.
0: ọlọ́run tó là náà mi ọlọ́run tó lò ní mi ọlọ́run tó lọ̀la mi ibà rẹ o.
1: ààrẹ ló ṣe dìdí ohun gbogbo. ìwọ tó sọ kú.
0: òpin gbogbo ọgbọ́n òpin gbogbo ìmọ̀ òpin gbogbo òye. olódùmarè tó gbẹ́ kànga ọ̀rọ̀ sínú mi ibà rẹ o.
1: olódùmarè.
0: mo ká gbogbo ayé mi sókè tán yan fún àjùni lọ. òjìlógo ṣògo ọ̀rọ̀gọ̀ jígọ̀ rabajigo òdi ọ̀run.
1: ó ní èmi àti ẹ̀mí inú ìpínlẹ̀.
0: kábíyèsí tí ewu orí ọ̀sọ̀dọ̀ lẹ ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀.
1: kò
0: ṣe o. torí pé lẹ́yìn rẹ kò sẹ́lòmíì mọ́. lẹ́yìn ọlọ́run àtúfọ̀ lọ́hùn. lẹ́yìn ọlọ́run àtúfọ̀ lọ́hùn. ó tún wí lẹ́ẹ̀kan sí pé. lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ni.
1: ìwọ tó o lè pa tó o lè jí o tó tán o tó tán. ṣìkún ayé ṣìkún.
0: ẹ kú ojúmọ́ o ní gbogbo àyíkáyè tẹ ti ń gbọ́ mi láàárọ̀ tòní. ṣé dáadáa mo bá a yí. ọ̀dẹ̀ ò dàbí. a kú ìsinmi ò ní o. ọkọ yín ń kọ aya yín ń kọ àwọn ọmọ yín ń kọ. nǹkan ò ní ṣe wà wá láwọn gbé ohun tó dáa ṣe. ikú ò wá nípa láàánú wa àti àwa tí wọn yóò ṣàánú fún o. lójúmọ́ tòní ibo lẹwà tẹ́tí ń fetí gbéyàwó ọ̀rọ̀ ètò yìí o inú mọ́tò lẹwà ń rìnrìn àjò lọ́wọ́.

0: ọkọ àwáwí àti àròyé tá ń ṣe lónìí. Ẹlòmíà mọ̀ di gbogbo ẹ̀rú èṣù, a ní èṣù ní, èṣù ní. Bó bá jẹ́ pé o láǹfààní láti rí èṣù lójúkọ ojú, ọ̀pọ̀ ìgbàlejò mọ̀ ní asáù náà. O ti rí ibi tẹ́jú o ti mọ̀ ní asáù náà. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Ìdí abá ni pé yóò máa wò wípé ìgbà wo lòun tọwọ́ bọ nú ayé rẹ̀ débẹ̀. Bó bá sì jẹ́ pé òun náà ló tọwọ́ bọ̀, a lóun lòun kún ọ lọ́wọ́, a lóun kàn kún ọ lọ́wọ́ ni. A ní ìwọ gangan ní ìpínlẹ̀ rẹ̀, òun kàn kún ọ lọ́wọ́ ni. Ẹni tó jẹ́ pé ń gbà tẹ ẹjọ́ wà lójú ọ̀nà. Kọ́rọ̀ ọmọ ti ṣe bí ọ̀rọ̀ láàrin yín. Ohun tó bá ń bẹ lárọ̀ọ́wọ́tó ẹ̀ tó bá bẹ lọ́wọ́ ẹ̀ kódà kó jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Torí pé ó ń bínú, yóò sì lámọ́lẹ̀ pa. O ní torí pé ó rẹwà, ó fine gan, very cute, very handsome, very pretty. O ní well with time, yóò change. Ẹ̀dẹ̀ manage ara yín, manage ara yín tẹ́ fi wọnú ìgbéyàwó. Ọmọ pé ọ̀ràn ló gbé. Nílé òní tó máa ń kọ́, kò rí pé ò lè sunlé mọ́. Toro mọ̀ pé bí wàhálà bá ti ṣẹlẹ̀ láàrin ìwà àti ẹ̀.
1: Tàbí ṣùgbọ́n kò sí níbẹ̀ kì í kó yẹ ọ.
0: Orí nìkan ló lè kó ọyọ tí ò

kò sí ẹ̀bùn tó rà fún ìyàwó rẹ ẹni tó ti ń ṣàbí ọmọ lọ́dẹ̀dẹ̀ rẹ lónìí ni mò ń sọ o nígbà náà lọ́hùn kò sí ẹ̀bùn tó rà fún kò lánú rẹ̀ ṣe thank you rí ìwà ń dùn ọ́ ní ìsín red flag yẹn ìwọ ló gbójú kò ń bẹ̀ àwọn orin tẹ́ ń gbọ́ yìí ó wá láti ẹnu ajínrere òjò adé

0: ma ko dele idile mewa jo te ri pe mesan tuka
1: hm oyo kan to ku gan o ti di abo bayi
0: tori mo ni experience eni kan lo ti idile kan fun mi ri igba to wa n soro fun mi igba te ni to wa ti wa n de ti pe wa ma so oni bo ni iya re na se ma se fun baba re
1: abisi olo
0: so fun di eleyin o se pataki fun awa odo osin lati fun awon obi wa na laaye ipa to ye kan ko lori idile ta fe ja kale olorun ran wa lowo
1: ami o e se gan ayo repete e se o ah sori kini o nkoyan lo minu gan
2: ohun to sun wa nse lo dabi
1: tori pe a get it right ninu igbeyawo e wa wo ru fi awon omo ta n bi sawujo
2: awon to ti kan lo o jari
1: gbogbo to n fi awujo agbaye logbo obi kan lo bi awon won yi na
2: oni fun awa
1: ibe kan na ti seyo
2: odokunrin odokunrin ninu oluwa o
1: e lo sori itakun aye lujara
2: agba mi
1: e ri awon odo mi bayi odobirin fa odidi o ah yo si bonra re si oho
2: odomokunrin dala
1: amo sira ale lori itakun aye lujara enikan si lo bi sugbe lo topase re we mo pe baba ti ya re
2: oluwa ni
1: bo ni gbe aye ti ran na o ma se o hello
3: ẹ ṣe pé kí dára fún ìwúlẹ̀ délé ló ń sọ̀rọ̀ tẹ́ rí àwọn ọmọ wọ̀nyẹn wọ́n àwọn àtọ ọlọ́run àwọn orin ìrìn àjò yìí kọ́mọ̀ ní lọ́kàn pé àfi tí ìyá àwọn bá pàṣẹ àfi tí bàbá àwọn bá pàṣẹ tó nígbà tó bára wọn pàdé ìyá àti bàbá ò sí ńbẹ olúwa ló wà ńbẹ ńgbà yẹn kọ́ mẹ́sọ̀ wípé wọ́n ní decision focus wípé olúwa ràn wá lọ́wọ́ tún ìdílé wa kọ́ sì jẹni tó lè gbàdúrà kọ́ jẹ́ lóòótọ́ síra wọn kọ́ sì ṣe ìrìn àjò yẹn kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú friendship kọ́ wo ìdílé méjèèjì tó yẹ àbí kò yẹ ṣùgbọ́n kọ́ ní lọ́kàn pé ilé ìyẹn olúwa ràn wá lọ́wọ́ wọn gbọ́dọ̀ dúró pé ìyá mi àti bàbá mi ló sọ pé báyìí nǹkan yẹn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìdílé rò ó mi ò sọ pé ẹ wá gbowó orí yín ẹ bá mọ́ ọmọ ni mi ò sọ pé ẹ wọ́n wá gbowó ìpadà àṣẹ mi tí ìyá àti bàbá mi ń pa nìyẹn tí ó sì yẹ kó rí bẹ̀ àwọn single mother yẹn kù ìgboro àtúnṣe wà tó ṣe pé wọ́n lè ṣe kọ́ padà sọ́dọ̀ kristi kọ́ mọ́ dúró pé àfi ìyá àti bàbá wọn nìkan ni ó sọ pé káwọn ṣe báyìí wọ́n gbọ́dọ̀ ní focus wọ́n gbọ́dọ̀ tún ọ̀rọ̀ àwọn náà pa pẹ̀lú ọlọ́run wọ́n sì gbọ́dọ̀ mú òbí náà sí ṣùgbọ́n òbí ò gbọ́dọ̀ dúró pé ẹ gbowó tẹ wá sọ ẹ bá mọ́ ọmọ mi kò yẹ kó rí bẹ́ẹ̀ o gbogbo òbí méjèèjì ẹ jẹ́ ká fọwọ́ sí ìgbéyàwó ọmọ wa
1: ẹ ṣeun ìyàwó lé ayọ̀dẹ́lẹ́.
2: Dàdá mi ní fẹ́ ohun ẹlẹgẹ́ lọ́rọ̀ ìgbéyàwó.
1: Ó mọ̀ wá lágbára báyìí o. Ẹ̀lọ́ ta ní tún bẹ́ẹ̀ o.
4: Ẹ̀lọ́ ẹ kú ètò.
1: Ọlọ́run ní bá wa tó ẹgbọ́n sókè dáadáa sá.
4: Chief Ẹ̀sùn Arigide láti pàṣẹ ẹyẹ kọrin.
1: Ẹ ṣeun chief.
4: Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ àìní ìfarabalẹ̀ fún ọ̀rọ̀ ọlọ́run rárá ó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ìdílé níyà. Àkọ́kọ́ ẹ wo ayé tí a wà lóde òní àti fi ọ̀dàjú ìwé kíkà àti fi gba gbogbo nǹkan jẹ́. Ṣé ti ayé àtijọ́ tí àwọn ìyá bàbá wa fẹ́ lọ́kọ àbí tó ń fẹ́ ní ìyàwó wọ́n gbọ́dọ̀ tọ ìdílé yẹn tó wọ́n á wo gbogbo bí ìdílé yẹn ṣe rí kó tó kí wọ́n lè yàn dá níwọ̀nba ìtọ̀ tí a gbọ́. Ṣùgbọ́n nísìnyí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ kan tí a ń ṣe ẹwà owó àní fẹ́ tẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́run mọ́ ẹ lójú wa lọ tó bá sọ pé wá tó ta lólùbọ́ pé báyìí ni ìdílé rí o àní òun kọ̀ ṣe bí ìdílé wọn kọ́ mo fẹ́fẹ́ ọkọ mo fẹ́fẹ́ ìyàwó mo fẹ́ ní. Jáàfihàn tá a ti wá gbàgbé pé nǹkan tó wà lẹ́yìn ìgbéyàwó ojú ọjọ́ yẹn lọ tó òun ló fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ìdílé ti ju àjẹ́ tó fi dàrúdò ní. Èmi sì máa ń sọ kí n kọ fún àwọn ẹlẹgbẹ́ mi dábàjọ́ sọ̀rọ̀ tó bá jọ mọ́ ọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ kan mo máa ń sọ pé ìgbésẹ̀ táwọn òbí wa gbé tí wọ́n ti kùnà kò yẹ kí àwa ọ̀dọ́ ìsìn ká gbé. Torí pé ọ̀pọ̀lọpọ̀ kan ni mo ti fojú bíù lórí àwọn nǹkan tó ṣẹlẹ̀ tó fẹ́ lómìn mo fi dẹni tó ní tí ó fi dẹni tí ò ní láré. Ẹlòmíì ò fi ra ilẹ̀ inú ìtọ̀ tí a ń gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà tí ó fẹ̀mí náà pé ìgbà tó ń wà ní ọ̀dọ́ bí òun ṣe lè gbé ayé òun ṣẹ́ bẹ́ẹ̀ náà làwa náà a sì ṣe lè gbé ayé wa. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó wá kù sọ́wọ́ àwọn òbí láti kọ́ ọmọ

0: ṣèdúàdúà.
1: Ẹ ṣeun.
0: Ká tẹ Fọlá sọ́kọ́ bí o ṣe pé ká tún ṣàdúrà sílẹ̀.
1: Ẹ ṣeun.
0: Kọ́ náà tó lè tú ilé àtọ̀nà wọn ṣe.
1: Àmì ẹ ṣe gan sà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé lọ́pọ̀ ìgbà wedding ni wọ́n máa ń prepare fún wọ́n yé prepare fún marriage.
2: Kọ̀dọ́mọkùnrin dáláyà.
1: Èyí ò lámẹ́nu lé lọ́jọ́ mẹ́jọ nípa àánú Ọlọ́run.
2: Ó máa dára.
1: Wedding lẹ́lòmíì ń prepare fún kò prepare fún marriage.
2: Ó máa sún wa torí àṣẹ.
1: Ẹ jẹ́ Abúmélé sí o. Hello.
3: Ẹ kú ẹ̀tùn
1: sá. Ọlọ́run ní bá wà tó mọ̀ o.
3: Ọlọ́run wà pẹ̀lú.
1: Àmì mọ̀.
3: Gbogbo ohun tẹ ti mú ọjọ́ àtìmọ́ náà kò ní jọba.
1: Àmì àmì Ọlọ́run.
3: Àti gbogbo àwọn tá ti sọ̀rọ̀ látọ̀
1: ìwà. Ó kọyín mọ̀.
3: Orúkọ mi ni Mohammed Látàgbà Bíàkà.
1: Ẹ ṣe o mọ̀.
3: Ṣẹ́rí nǹkan tẹ̀mí tó fẹ́ ti kú ni pé ṣe rí àwa òbí náà. Tí ọ̀rọ̀ bá ti pé ọkùnrin àti obìnrin ríra wa. Káwọn òbí mọ̀ mọ́ ṣe ọ́ pé ìwọ́nu tó bá rí tó mú wá tó náà nù. Gbogbo tó bá jẹ́ ojúṣe òbí káwa náà tètè mú látilẹ̀ torí tí mi pé kí bá wáyé tán. Tí òbí ò bá ti kìlọ̀ fọ́mọ látilẹ̀. Yóò padà dùn wípé ṣẹ́gbà tó ṣẹlẹ̀ báyìí kílẹ̀ yìí náà wí sí i. Àmọ́ tó bá yẹ pé òbí náà ní ìgbésẹ̀ tó gbé Ọlọ́run ní ti arábúrò òun tó bá ṣẹ̀ wá ṣẹlẹ̀. Ọmọ náà mọ̀ pé òbí mi sì sọ fún mi nígbà báyìí. Ká má máa dá dára wọn tí ó wà pẹ̀lú
1: ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé
2: ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé
1: ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé
2: ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé
1: ìwé ìwé ìwé ìwé ìwé
2: ìwé ìwé ìwé ìwé ìwé ìwé
1: ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé
4: ìwé ìwé láti Talamusa.
1: Ẹ ṣeun.
4: Ẹ sà, mo ní mo jẹ́ the type of èèyàn tó jẹ́ pé mo máa ń gbàdúrà pé mi ìfẹ́ gbégbèsẹ̀ táwọn òbí mi gbé. I came from a broken home, sir. So àti kékeré ni mo ti ń gbàdúrà nípa marriage láti far back as 12 years. Bàwọ̀ èèyàn máa ń sọ fún ẹ̀ka kí ni mo ti mọ̀ èmi mo máa ń tójú mi rí lọ́wọ́ obìnrin tí ń ṣe ìyá tèmi o. So in most cases, táwọn àwọn òbí bá ń separate, àwọn ọmọ gan máa ń jìyà jù. Mo máa ń sọ kìíní kan. So ìgbà tí mo wá dàgbà tí mo gbọ́ jù, Ọlọ́run fúnra rẹ̀ gan, mo wá ní grace kan tó jẹ́ pé Ọlọ́run máa ń bá mi sọ̀rọ̀. Bá tẹ̀sí wá yẹ̀nà ní àwọn kankan, àwọn àṣírí kankan, which is one, most of our marriages nígbà tí wọ́n ń bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run. And marriage tí ò bá ti start pẹ̀lú foundation Ọlọ́run máa padà crash. Ẹ̀kejì. Kò tí ò bá tán náà nínú marriage kò lè sífẹ̀ torí ibi tí èṣù bá wà yìí ìfẹ́ ìtumọ̀ wà ní. Ìgbà tán máa ń tún kíní fún mi ẹlẹ́ẹ̀kẹta ẹ̀sìn ẹ̀ ló wá wọ́ jù tẹ̀lé ìfaradà. Ṣẹ́rí ẹni téèyàn gbé wá láti ìlú Bomi láti ìdílé mi ó ní bóun ṣe dàgbà o. Èèyàn téèyàn fẹ́yàn náà ó ní bóun náà ṣe dàgbà. Tí ò bá lè farada bóun ṣe dàgbà ó máa fa wàhálà. Then ìfẹ́ náà wọ́n lè sọ fún mi náà according to how I was taught. Bí bàbá ṣe kọ́ mi, wọ́n ní nǹkan tí ò bá lè withstand fún ọjọ́ tó ti pẹ́ kò sí reasons láti wọnú ẹ̀. Kì í ṣe kí àwa wọnú ẹ̀ tán kí ọmọ bẹ̀rẹ̀ sí ní pé pípẹ́ olúwa ò kí lélẹ̀
1: báyìí.
4: Nǹkan tí ò bá lè withstand during relationship kí ọmọ complain tí ọba dé marry.
1: Ọtán ṣúgà ajá. Ẹ jẹ́ àmọ́ lọ fún tààrọ. Ẹlòmíì náà ni lọ́kàn pé òun ó lè manage ẹ.
2: Ọ̀pọ̀ ni bá
1: dé. Ẹ mọ̀ pé òun tọ́pọ̀lọpọ̀ sọnù tí wọ́n fi wọnú ìgbéyàwó. I can handle it. It's a minor thing. It's a minor situation. Minor situation ló ti di nǹkan ńlá mọ́ ẹlòmíì lọ́wọ́ lónìí. Á tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ nípa àánú Ọlọ́run. Ilé wa ò ní dàrú. Ọ̀dẹ̀dẹ̀ wa ò ní gbóná lábàdì. Ìjọ dà fún wa. Ọlọ́run lókè ibà. Agòkè Atúsọ̀láyọ̀ àtàlàáfíà lórí ètò yìí o. Àfun Atúríkẹ̀lẹ̀ Mbẹ̀tú Ògún Bámọ̀ tún jẹ́ olódùmọ̀rí ó ṣe o. Bẹ́ẹ̀ni mò ń dúpẹ́ o lọ́wọ́ aláṣẹ apàṣẹ ìkànnì tá a wà yí bàbá dáadáa tó fún wa lórí ọ̀fẹ́ ńlá yìí bàbá mo mọ̀ lóore sà. Ọlárẹ̀wájú Oyè wọlé ló kọ tèmi. A mọ̀ bí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsí abẹ̀nà wò. Ẹni bá ní alọ́kámọ́bọ̀ la ní dé bá o. Nígbà tí èso ògùn awọ ò ní kú ẹ̀yin náà ò ní kú. Gbogbo wa pátápátá báyìí lájọ fi àìkú dẹ́gbẹ̀rà lọ dáa fún wa. Ìkó ò ní ṣe wá àwa lámọ̀ gbé ohun tó dáa ṣe. Ikú ò wá nípa láàánú wa o àti àwa tí wọn yóò ṣàánú fún. Ọlọ́run rọ́kàn mi nǹkan ò ní ṣe yín. Love you catch ya.

ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

0: sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀
0: bẹ́ẹ̀. Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

ìfọwọ́kà gbára ọlọ́run tí ń tayé ẹ nísìnyí ṣẹ̀gànjò gan súnmọ́ bí o. Háyàbáyàbá wákàtí àtúnṣe. Ètò tọ́lọ́run gbé kalẹ̀ látọwọ́ ìjọ Pishon Prophetic Global Ministry láti sọ ayé gbogbo nípòjípò tí ìfojoojúmọ́ làkàkà lábẹ́ ìdí ẹ̀ṣẹ̀ tó ń tì múnisẹ̀ agbára òkùnkùn dòmìnira pátápátá láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run tó ń ti àṣẹ látẹnu ikọ̀ àti ìríjú olódùmarè ta fọ̀rọ̀ àṣẹ rẹ sí ìran yìí olùṣọ́ àgùntàn Samson Abidemi Ajayi ti ìjọ Pishon Prophetic Global Ministry tó wà ní nọmba 9 Stadium Road nílùú Ìlọrin 9:30 to 10 a.m. every Sunday ago mẹ́sàn-án bọ̀ sí mẹ́wọ́ òwúrọ̀ ní gbogbo ọjọ́ Sunday ní ètò wákàtí àtúnṣe yóò máa gorí afẹ́fẹ́ ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin ọwọ́ Ọlọ́run yóò kàn ọ́ ayé rẹ yóò sì gba àtúnṣe bí o ti ń gbọ́rọ̀ Ọlọ́run lórúkọ Jésù láti bá olùṣọ́ àgùntàn Samson Abidemi Ajayi sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ pẹ̀ sórí nọ́mbà yìí 090-2229-9187 don't miss it God has a word for you.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: àpọ̀pẹ́ ọmọ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun kedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí fífún mi lẹ́tù àbí bí a yẹ ṣe fi fi wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù tá wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
5: ẹsẹ ọlọrun ọwọjú mi jẹ.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń hábùn.
2: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ̀bùn gedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Bí àbí fún mi bẹ́ẹ̀ tó àbí. Bí ASAPP wá.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
0: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ejijuyin ke jaladun re eje ko mo yin lara Diamond 88.7 FM ikoni ti o lelegbe.

0: àlàáfíà ọlọ́run kó máa bára gbé níbi gbogbo tí ọwọ́ jà ìkànnì yìí dé tí ẹ sì ti ń gbòhùn wa. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlà bá yín.
1: Bàbá wa ti ń bẹ lọ́rùn nípasẹ̀ Jésù Kristì, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní ńlá tí a ní láti gbọ́ ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí i. Olúwa, ẹ gba ọpẹ́ wa. Akọ̀wé rẹ̀ wípé ó rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn lára dá, ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn gbogbo. Mo gbà ládùúrà pé bí ẹ ti ń rán ọ̀rọ̀ yín sí wa lónìí, ẹ jẹ́ kí ó mú wa lára dá, ẹ jẹ́ kí ó gbà wá kúrò nínú ìparun, ẹ jẹ́ kí ó ṣí àánú ayé wa. Ògo ni forúkọ yín ní orúkọ Jésù Kristì, Olúwa wa, àmì. Lónìí, à ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run lábẹ́ àkòrí Jésù oníṣẹ́ ìyanu fún bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ dé láti bẹ̀rẹ̀, àti wo ìgbé ayé Jésù àti iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí èyí tó jẹ́ ìyanu. Ìbí rẹ̀ ìyanu ni, ìgbé ayé rẹ̀ ìyanu ni, ikú rẹ̀ ìyanu ni, ìsìnkú rẹ̀ ìyanu ni, àjíǹde rẹ̀ ìyanu ni, ìgògiri ọrùn rẹ̀ ìyanu ni. Jésù oníṣẹ́ ìyanu, àìmọye ìyanu Jésù ṣe, tí a tẹ̀ sọ fún wa wípé bí a bá ní kí a kọ́ sínú ìwé, ìwé ayé ò lè gbà wọ́n. Nígbà tí Jésù ṣiṣẹ́ ìyanu, mo sì ń fi dá lórí pé Jésù bákan náà, ọ̀kan náà ni lánàá, ọ̀kan náà ni lónìí, ọ̀kan náà ni lọ́la. Ẹni tó ṣiṣẹ́ ìyanu lánàá, ó sì ń ṣe lónìí, yóò sì máa ṣe títí òpin ayé. Àmì. A bẹ̀rẹ̀ sí wo iṣẹ́ ìyanu àkọ́kọ́ tí Jésù ṣe, iṣẹ́ ìyanu gbangba tí Jésù kọ́kọ́ ṣe, gẹ́gẹ́ bí a ti kọ́ sílẹ̀ nínú ìwé Jọ́hánù orí kejì ẹsẹ̀ ìkíní sí ìkẹwàá. Níbẹ̀ ni a ti rí àkọsílẹ̀ iṣẹ́ ìyanu tí Jésù sọ omi tó sọ di wáìnì níbi ìyàwó ti Kánà àti Gálí. Darapọ̀ pẹ̀lú mi bí mo ti ń kà láti inú ìwé Jọ́hánù orí kejì lẹ́ẹ̀kan sí. Bí o bá ní bẹ́ẹ̀lì rẹ pẹ̀lú mi, jọ̀wọ́ ṣí bẹ́ẹ̀lì rẹ kí a jùmọ̀ ká ọ̀rọ̀ Ọlọ́run, kí ìwọ náà fìdí rẹ̀ múlẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run tí ó wà ní ọwọ́ rẹ, ó sì ṣe ní ijọ́ kẹta. A sì ń ṣe ìgbéyàwó kan ní Kánà àti Galilee. Ìyá Jésù sì ń bẹ níbẹ̀. A sì gbé Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú síbi ìgbéyàwó. Nígbà tí wáìnì sì tán, ìyá Jésù wí fún pé wọn kò ní wáìnì. Jésù wí fún pé kí ni ṣe tèmi tirẹ̀, obìnrin yìí wákàtí mi kò tíì dé. Ìyá rẹ̀ wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ohunkóhun tí ó bá wí fún yín, ẹ ṣe. Ìkòkò òkúta omi mẹ́fà ni a sì gbé kalẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìwẹ̀nù àwọn Júù. Ọ̀kọ̀ọ̀kan wọn gbà tó ìwọ̀n ládùúgbò méjì tàbí mẹ́ta. Jésù wí fún wọn pé ẹ pọn omi kún àwọn ìkòkò wọn ni. Wọ́n sì kún wọn títí dé etí. Ó sì wí fún wọn pé ẹ bù ú jáde nísìnyí, kí ẹ sì gbé tọ olórí àsè lọ. Wọ́n sì gbé lọ. Bí olórí àsè sì ti tọ omi tí a sọ di wáìnì wò, tí kò sì mọ ibi tí ó ti wá, ṣùgbọ́n àwọn ìránṣẹ́ tí ó bu omi náà wá mọ́, olórí àsè pe ọkọ ìyàwó, ó sì wí fún pé olúkúlùkù ènìyàn a máa kọ́ gbé wáìnì rere kalẹ̀. Nígbà tí àwọn ènìyàn bá sì mú yó tán, nígbà náà ni imú èyí tí kò dára tó bẹ́ẹ̀ wá, ṣùgbọ́n ìwọ ti pa wáìnì dáradára yìí mọ́ títí ó fi di ìsinsìnyí. Mo ti ń tẹnumọ́, mo sì tún tẹnumọ́ lẹ́ẹ̀kan sí pé lónìí, èyí tí ó dára ju èyí tó ti rí lọ, èyí tó dára ju èyí tó ti tọ́wò lọ, láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé rẹ, láti ìbẹ̀rẹ̀ ọdún yìí, Ọlọ́run yóò ṣe fún ọ ní orúkọ Jésù Kristì. Èyí tó dùn ju ohun tó ti tọ́wò lọ. Ìyanu tó dùn, ire tó dùn, ẹ̀rí tó dùn, iṣẹ́ àmì tó dùn ju èyí tí o ti nírírí rẹ lọ, Jésù yóò ṣe fún ọ ní orúkọ Jésù Kristì. Iṣẹ́ ìyanu àkọ́kọ́ ni iṣẹ́ ìyanu ibi tí Jésù ti sọ omi di wáìnì dídùn ní ibi ìgbéyàwó ti Kánà ti Galilee. A rí pé ìrìn àjò tó wà láàrin omi àti wáìnì ó jìn, ṣùgbọ́n Jésù ó sọ omi di wáìnì. Ohun tí kò ní adùn, Jésù sọ di adùn. Mo ń gbàládùá fún ọ, gbogbo ohun tí kò ní adùn, ìgbé ayé tí kò ní adùn, ìgbé ayé tí kò ní ayọ̀, Jésù oníṣẹ́ ìyanu yóò sọ di adùn ní orúkọ Jésù Kristì. Mo ti ń sọ fún wa wípé iṣẹ́ ìyanu ńlá, iṣẹ́ ìyanu tó mú ìbẹ̀rẹ̀ ọ̀tún, ìgbé ayé ọ̀tún, ayọ̀ ọ̀tún, ògo ọ̀tún, ìdùnnú ọ̀tún bá ìgbéyàwó yìí, oníṣẹ́ ìyanu yìí tó jẹ́, ó sì ní ipa, ó sì ní ìtumọ̀ tó ṣe pàtàkì. Nígbà tí a bá dé gbùngbùn iṣẹ́ ìyanu yìí, a ó máa wò, ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ sí sọ fún wa wípé àwọn ìgbésẹ̀ kan ṣẹlẹ̀, àwọn ìlànà kan ṣẹlẹ̀ kí ìyanu yìí tó ṣẹlẹ̀. A rí pé ohun àkọ́kọ́ ni pé wọ́n pe Jésù síbi ìgbéyàwó náà. Wọ́n pe Jésù sí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbéyàwó yìí. Wọ́n gbà á bí ó ti rí sínú ìgbéyàwó yìí. ibere ati ipile fun ibi aye ati iriri ati eri iyanu ni agboro gba Jesu sinu aye wa agboro gba ge bi o ti ri ge bi oluwa ati olugbala ari pe leyin na ohun to tun tele mi adura nigba ti won di agbede meji ti wine ton wine ti won bere pelu ibi awe nigba ti o ton nigba ti tiju fe wole ari pe Maria ya Jesu o lo ba Jesu wi pe won ko ni wine ati tenumo ati keko lori oro yi tori pe o je oro to ni itumo lopolopo Jesu wa nibi bi awon yi Maria iya e na si wa nibe nigba ti isoro de Maria lo ba Jesu lati fi to Jesu leti ohun to sele eyi ni a npe ni adura ati so fun ise pataki adura si iyanu ti a o ba ri iyanu olorun a gbodo je aladura adura na ma npe olorun wa si gbogun wa adura la ma invite olorun la ma fi pe olorun lati wa se iyanu adura lo fi aye gba olorun lati sise nibi ko ba ti si adura ko si ise olorun nibi ko ba ti si adura ko si ise iyanu nibi ko ba ti si adura awon ri eri iyanu eri dande eri tusile a ri pe ona kan ni ti olo ona kan ti olorun ti la fun wa lati ri iyanu oni ona adura mo si ngba adura fun pe emi adura oluwa yo dalu o ni oruko Jesu Kristi ki won iketa ti o sele ni ona si iyanu lai oni mo pe ni igbon patapata igbon ti ko ni meja mba kan ninu igbon ti ko ni ise meji ninu igbon ti kin se asayan igbon igbon patapata ari eyi ni ari ninu ese ikarun iya re wi fun awon ranse pe ohunkohun ti o ba wi fun yin e se ohunkohun ti o ba wi fun yin e se e fala si oro ti a pe ni ohunkohun iya Jesu ti se Maria mo gbagbo wi pe ki n se akoko ti yo koko ri ise iyanu Jesu ni mo gbagbo wi pe yo ti ma ri awon ise iyanu ninu ile eyi ti a n ka yi ni akoko ise iyanu to se ni gbangba Maria mo Jesu ireti re ti o fi to wa niyi lati wa so fun ipenija ti won ni ninu ase igbeyawo yi wi pe won ko ni wine o mo pe Jesu o n se iyanu ni mo pe igba kan ma wa pe a ko se ounje nile ti won si ni ona abayo ti Jesu de ma dide to de ma sese iyanu Maria mo eni ti Jesu se awon to ba si mo eni Jesu se awon na ni won ma n kepe ti o ba mo Jesu ko le wulo fun won ibere igbe aye iyanu ibere ijerisi iyanu ibere ise iyanu pe ki o mo Jesu ki o ni ibasepo eleni kan se eleni keji pelu Jesu Kristi ohun ti Jesu n wa fun wa ni ki n se esin lo n wa esin ti ko ni iye esin to ko ni asa lasan esin to ko ni awon amulumala esin to ko ni ofin no ohun ti Jesu n wa ko ni ohun ti Jesu n wa fun wa ni ibasepo eleni kan se eni keji ibasepo omo si baba ìbáṣepọ̀ ènìyàn pẹ̀lú ọlọ́run ó ní Jésù mú wá fún wa bíbélì wípé àwọn tí ó bá mọ ọlọ́run wọn wọn yóò ní agbára wọn yóò sì ṣiṣẹ́ akin they that know their God they shall be strong and they shall do exploits àwọn tí wọ́n bá mọ ọlọ́run wọn àwọn tí wọ́n bá mọ ọlọ́run wọn yóò ní okun wọn yóò ní ìmọ́kànlé ìpèníjà yóò kó lè dé wọn yóò sì ṣiṣẹ́ agbára ohun tí Maria fi sójú ìṣe níbi tí a kà nìyí Maria mo Jesus.

0: ti keru mi sibo ope lopere aye iba ti keru mi danu mo yin o jesu pe mo ni o lati ma saba mo yin o jesu pe mo ni o lati ma folo awon ti won mo olorun ni won ri ise yanu olorun awon ti won mo olorun ni won mo bi a tin lo ba olorun awon ti won mo gege bi oluwa to lugbala oni samu pe oluwa ni imole mi ati igbala mi aye atani yo fo mi oluwa ni agbare mi eru tani yo ba mi tori po mo olorun ni oni ibasepo eni kon si eni keji pelu olorun oni oluwa ni oluso agutan mi emi ki yo si alai oluwa ni o da oluwa mo oni ibasepo pelu oluwa oni ibadore pelu oluwa ohun ti olorun n pe o si na ni ninu jesu christi ki o ba le gbegbe aye iyanu igbe aye to mu iyanu ba won eniyan igbe aye tawon eniyan o le mo bi o se n sele wan ba lo se n gbegbe aye ba ile se n sele si igbe aye ti a n ti owo emi dari igbe aye ti o n bo ninu owu igbe aye ti o n wa ninu gbogbo ife olorun nitori a mo olorun ti o da aye ati orun eyi ni jesu je ko wa se se fun wa eyi lo fun maria ni igbeya lati lo ba jesu ore to n gbo mi ni wakati se o ni ibasepo pelu olorun se o mo olorun opolopo lo mo nipa olorun sugbon ti won mo olorun opolopo lo mo nipa oto ni ki a ni imo nipa olorun ọ̀tọ̀ ni kí a mọ ọlọ́run ọ̀tọ̀ ni kí a ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run ọ̀tọ̀ ni kí ọlọ́run dá wa mọ̀ kí ọlọ́run kó mọ̀ wá ohun tí ẹ̀sìn ń sọ ẹ̀sìn á máa sọ nípa ọlọ́run kò sí ẹ̀sìn tí ò ń sọ nípa ọlọ́run tí wọ́n bá ṣẹlẹ̀ àwọn èèyàn sọ pé ọlọ́run ò kò sí ẹni tí ò ń pe ọlọ́run abọ̀rìṣà ń pe ọlọ́run mùsùlùmí ń pe ọlọ́run àwọn tó lè ṣọ́ọ̀ṣì pe ọlọ́run àwọn tó ń bọ èṣù ń pe ọlọ́run àwọn tí ò tiẹ̀ gbàgbọ́ nínú kó wọ́n ń pe ọlọ́run kò sí ẹni tí ò ń pe ọlọ́run ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ọlọ́run ìyàtọ̀ wà ní pé kí n mọ̀ nípa ọlọ́run àti kí n mọ ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run Maria mọ Jésù ohun tó fún ní ìgboyà nìyí láti wá sí ọ̀dọ̀ Jésù láti wá fi tó Jésù létí nígbà tí ó mẹ́ni Jésù ń ṣe ó sọ fáwọn ìránṣẹ́ náà pé ní ìkọ́jà ti adé yìí ohunkóhun tí ó bá wí fún yín ẹ ṣe ìgbésẹ̀ kẹta sí iṣẹ́ ìyanu yìí ó ní ìgbésẹ̀ ìgbọràn ohunkóhun tí ó bá wí ọ̀rọ̀kọrọ̀ tí ó bá sọ ó lè má ní ìtumọ̀ ní etí yín ẹ lè má rò pé ohun tó yẹ kó sọ nìyẹn ṣùgbọ́n ẹni tí a sọ yìí kì í ṣe ènìyàn lẹ́ran bí i tiyín ó ní pé bí ọ̀run ti jìnà sí ayé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi jìnà sí tiyín bí ọ̀run ti jìnà sí ayé bẹ́ẹ̀ ni ọ̀nà mi yàtọ̀ sí tiyín ohunkóhun tí ó bá wí fún yín ẹ ṣe o ó lè má mọ́ gbó wá ó lè jẹ́ ìṣiwèrè ní ojú ènìyàn Maria wípé ohunkóhun tó bá sọ fún yín toró mọ̀ wípé ọ̀rọ̀ rẹ̀ kì í lọ láìṣe toró mọ̀ wípé jésù kì í ṣe asọ̀rọ̀ dànù toró mọ̀ wípé jésù kì í ṣe asọ̀rọ̀ ṣá jésù kì í kàn sọ̀rọ̀ láti jẹ́ káwọn èèyàn kọ́ mọ̀ wípé ó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ jésù ọ̀rọ̀ tó ń wọ ni ohunkóhun tí jésù bá sọ ó máa ń ṣe iṣẹ́ àkọ́nú ọlọ́run wípé ọ̀rọ̀ tí ó tẹnu mi jáde kì yóò para tọ̀ mí wá láìṣe iṣẹ́ ti aran ìyẹn túmọ̀ sí pé gbogbo ọ̀rọ̀ tó ń ti ẹnu jésù jáde gbogbo ọ̀rọ̀ tó ń ti ẹnu ọlọ́run jáde ọ̀rọ̀ tí a rán láti ṣiṣẹ́ kan pàtó ni Maria mọ̀ wípé ohun yóò tí ó bá sọ yóò ní iṣẹ́ tó máa ṣe ohunkóhun tó bá ní kẹ́ ṣe ó ní kẹ́ ṣe o ẹ má yẹ̀wò ẹ má sọ pé báwo ni ká ṣe ṣe eléyìí ṣe ó nítumọ̀ ṣe lè ṣiṣẹ́ ohunkóhun tí ó bá sọ oníkẹ́ kí ni ó ní kẹ́ ṣe mo fẹ́ kí o mọ̀ wípé ìsopọ̀ wà láàrin ọ̀rọ̀ ọlọ́run àti ìyanu ọ̀rọ̀ ọlọ́run ó dàbí mọ́tò tó ń gbé ìyanu lọ́wọ́ ni ọ̀rọ̀ ọlọ́run ni ọkọ̀ tó máa ń gbé ìyanu lọ sí ibi tí a ti ń lò ìyanu bí olúwa bá fẹ́ ṣiṣẹ́ ohun tí olúwa máa ń rán ó ní ọ̀rọ̀ rẹ̀ ó wípé ohunkóhun tí ó bá sọ fún yín ẹ ṣe àkọ́gbé ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn láradá ó sì gbà wọ́n kúrò ní ìparun wọn mò ń gbàládùá fún bí o ti ń gbọ́ mi ọ̀rọ̀ ọlọ́run yóò tọ́ wá lónìí ọ̀rọ̀ ọlọ́run yóò tọ́ wá pẹ̀lú agbára àti àṣẹ yóò tọ́ wá yóò gbà ọ́ kúrò nínú ìparun gbogbo yóò gbà ọ́ kúrò nínú àìsàn yóò gbà ọ́ kúrò nínú àjàgà yóò gbà ọ́ kúrò nínú ìdè sàtánì ọ̀rọ̀ ọlọ́run yóò mú ìdáǹdè bá ayé rẹ ọ̀rọ̀ ọlọ́run yóò tú ọ sílẹ̀ ìwọ náà wá sí jẹ́rìí sí ìyanu ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run òun ni ọ̀nà tí ọlọ́run máa fi ń ṣiṣẹ́ ìyanu rẹ̀ àìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run òun ni kí a máa ṣẹ́ra wa ní ìyanu tó yẹ kó jẹ́ tiwa àìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run òun ni kí a máa kọ ìyanu sílẹ̀ tí a bá ṣe àìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run ohun tó túmọ̀ sí ni pé a sọ pé a ò fẹ́ ìyanu nítorí pé ọ̀rọ̀ ni ọlọ́run máa ṣe kí ni o òun ló máa fi ń ṣiṣẹ́ ohunkóhun ó túmọ̀ sí pé ohunkóhun ohun ko to ba so fun o oni ke se kini o ohun ni ki e se ohun to le ma so o le ma ni itumo si ohun to nsele bayi ohun to le ma so lolo bayi te ba fi oju ara wo te ba fi ogbon ti eyan wo o le ma ni itumo sugbon ni be ni yanuwa awon israeli nigba ti won kuro ni egypt ti won fe kuro oluwa so fun pe angel ya panirun o ma la ilu ikoja o ohun ti yo gba yin o ni eje odo agutan ti ko ni abawon e sa ti pa odo agutan ti ko ni abawon e fi eje re si aterigba ile yin ohun ti e gboro se niyan o nitori pe ngba ti angel ti o panirun si o ba la ilu ikoja ohun to fe ri o ni eje nigba ti o ba si ri eje na iku yo re yin koja ko ni itumo awon kan gbagbo awon kan o gbagbo awon ti o gbagbo won o gboran awon to gbagbo won gboran je dimo igbe ta ba pe on ni onigbagbo awon to gboran la npe ni onigbagbo isoko wa laarin igbagbo ati igboran igboran ohun ni eri igbagbo igboran ni eri igbagbo igbagbo ni ohun ti a gbo ti a gba ti a si se ohun ti a npe ni igbagbo ni ohun ti a gbo ti a gba ti a si fi soju ise ohun la npe ni igbagbo so igboran o je eri igbagbo ibi ti ko ba ti si igboran ko ti si igbagbo nbe o ti je onigbagbo ti o ba ti igboran si oro olorun lenu nigba ti won wa ni ageju ti won sese olorun ti oluwa ran ejo amubina to si nge won je tawon si nku nigba ti won kepe si mose mose o kepe si olorun olorun si so fun pe lo ran ejo ide ejo aye nbu won je oluwa ni pe ki won ran ejo ide ki won si gbe ko o si so fun won pe enikeni ti ejo aye ba ti bu je je ki o gboju re soke lati wo ejo ide eje lori ti a mo iya to ba si wo yo ye awon kan o gbagbo nitori na won o gboran si oro ti Mose so awon kan won o gbagbo nitori na won o se ejo nbu won so won o ri isopo won ro boye ka won logun ni won o boye ka won ti e pa ejo ni won o boye se yo ka le ejo won o boye ka sa lo ni sugbon oro olorun so pe ni won igba ti ejo ba ti bu eje e kan gboju soke si ejo ide ejo ti o ni iye ejo ti a fi de mo e kan gboju soke si iya ti o ba wo awon loye asipa awon kan yin toka si Jesu tori Jesu ngba tori pe gege bi ati gbe ejo ko ni agiju be ni a ko ni se alai gbe omo eniyan ko iye ti awon ba wo yo si ye awon ti o ba si wo yo ye ore mi to n gbo mi loni oro igbala na ni oro olorun oro igbala to n po si ironu puwada ati igbagbo ninu Jesu Christ injo je mo wipe ati gbe Jesu ko laarin agbede meji orun ati aye ohun kan ti olorun reti lowo eni igbagbo pe bi o ba le gbagbo iwo yoo ri ogo oluwa bi o ba le gbagbo pe Jesu ni oluwa ati olugbala bi o ba le gbagbo pe Jesu ku o si jinde awon gba ola wa ri igbala wa ri dande wa ri dariji ti o ba le gbagbo enu la fi n jewo si igbala ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo tí o bá ti gbàgbọ́ nínú ọkàn rẹ wàá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù ní olúwa tó lùgbàlà wàá sì rí ìgbàlà ọlọ́run ìgbàgbọ́ yìí ló sọ pọ̀ mọ́ agbára ọlọ́run tó ń ṣe ìyanu ìgbàgbọ́ yìí ló sọ pọ̀ mọ́ ọlọ́run ọ̀run tó ń ṣe ìyanu Màríà sọ fún wọn pé ohunkóhun tí ó bá wí fún yín àní kí ẹ ṣe ohunkóhun tí ó bá wí fún yín àní kí ẹ ṣe ìsopọ̀ tí a ò lè yàsọ́tọ̀ ó wà láàrin ìgbàgbọ́ àti ìgbọràn ìgbọràn gẹ́gẹ́ bí mo ti sọ òun ni ẹ̀rí òun ni ìfìdímúlẹ̀ ìgbàgbọ́ tòótọ́ níbi tí ìgbàgbọ́ tòótọ́ bá wà a máa ń rí ìgbọràn bẹ́ẹ̀ torí ẹni bíbélì ṣe sọ nípa iṣẹ́ ìgbàgbọ́ kò síbi tí ìgbàgbọ́ wà tí kò sí ìgbọràn in fact ìgbàgbọ́ ni ìgbésẹ̀ ìgbọràn tí a gbé nítorí ọ̀rọ̀ tí a gbọ́ ìgbàgbọ́ ni ìgbésẹ̀ ìgbọràn ìwàsí ìgbọràn ìṣe sí ìgbọràn ohun tí a ṣe nítorí ọ̀rọ̀ ọlọ́run tí a gbọ́ mo bí ọ léèrè ṣo ti gbọràn sí ọ̀rọ̀ ìrònú púpadà ó ní ẹrònú púpadà kí a sì tún yí padà kí a lè pa ẹ̀ṣẹ́ rẹ kí àkókò ìtura kó lè tiwájú ọlọ́run wa ọ̀rẹ́ mi ṣo ti gbọràn sí ìwàásù ìgbàlà ṣo ti gbọràn sí ìpè sí ìgbàlà ó ní ọmọ fi ọkàn rẹ fún mi ohun tí ọlọ́run ń bèrè ní ọkàn rẹ ìwọ mú owó wá sí ṣọ́ọ̀ṣì ọlọ́run ń bèrè fún ìyípadà kan ó ń bèrè fún ìrònú padà ó fẹ́ bá ìbọn ọlọ́run ó mú iṣẹ́ ìsìn wá ó mú ọrẹ wá ṣe ó ti gbọràn olúwa sọ pé kò kúrò nínú ẹ̀ṣẹ̀ koronupada ti o gba Jesu ni Oluwa ti Olugbala o mu ore o mu ebo o mu awewa iye o nse igboran o nigba ti o ba gboran ki o to re se yana Olorun a so nipa idariji pe ki o dariji awon to se o nje o ti dariji bi opolopo sile kun ise yana mu ara re nitori pe won ko lati daja awon to se won se o ti gboran se Olorun ona si yanu ohun ni ona idariji se o gboran a so nipa ififun ni se won fifun yo se o nse anu awon eniyan se o fifun awon alaini se o fi ohun inilo re Bola Foluwa ko si ona miran mo ona pato si ise iyanu o ni ona igboran ti o ba se akosile gbogbo ise iyanu ti akosile bibeli a ri pe gbogbo e lo sopo mo kini o lo sopo mo igboran si oro Olorun won ni lo wine igbiyawo o ni ki won bu omi kun ile koko ti e ko mo wa kini isopo omi ati wine won ni won lo wine eni ko ma bu omi awon ti won ni lo wine won mo pe o ku wa nbe ko tun so pa afẹ mu wine ṣugbọn ona iyanu o ni ona igboran o ni pe ẹkun omi ti o tin bo so loni o si wi fun won pe ẹkun omi kuro awon igbogbo yi awon iranse yi tori won je iranse toto iranse ni awon ti won gba ase ati ofin lati enu oga won ti won si nse lai se kini lai boju weyin lai yi ofin yen pada awon yen ni iranse toto ki mo ruwa tin ba oso to ti gbe gbese le lori o di igba to ba gbe igbese igboran si oro Olorun ko to ri iyanu Olorun ah peteru nigba ti Jesu fe waasu Jesu debi won tin peja won ti se laala won ri eja pa Jesu n pe ko ya oni oko o fe fi waasu Jesu ko sinu oko o si waasu lai ti Jesu ti waasu ton o wa pe peteru o wa ni e ti oko yin sinu ibu fun akoko eja peteru wi pe ah ati oru la ma tin sise ko so fun Jesu pe kini wo mo nipa peja iwo ni waasu lasan o mo nkan nipa eja pipa o mo nkan o mo nkan nipa siso de eja ati lo gbagbara wa ati lo gbogbo ti a lo lati wa eja gbogbo ohun ti a ninu ipa ohun lati se ki a ba le peja a o ri eja pa sugbon peteru pe nitori oro re nitori o tori po ti soro e o de ki se alaso danu alaso jamu e o ki se alaso ju e ki se en to kon soro lasan nitori oro re won o gboran nitori oro re won o gbe igbese peteru si ti oko sinu ibu o ju awon sinu ibu o si ri akoko eja ise iyanu ti o ti se laala lati wa kakiri ni kede ti o gboran iyanu yen de wa ni iloko ore mi to reti iyanu igboran se pataki si iyanu Olorun se o ti gboran si oro Olorun se o ti gboran si oro igbala se o ti gboran si oro adura awon mi ro pe adura ati simple ju se adura nikan ni a ma gba ni won gbagbo ninu ta foju ri won gbagbo ninu owo won gbagbo ninu tuari won gbagbo ninu iwe odo won gbagbo ninu awon nkan ti o ni iye ninu ju oro Olorun lo oro si ni Oluwa fi sise to ba di ose to nbo won ma tenumo agbara oro Olorun ohun ti oro Olorun je ohun ti Olorun o ba ni se nipa oro re yo yamo gbele ni ohun ti Olorun ba fe se nipa oro yen lo fi sise igboran si oro Olorun yo si mu iyanu wa oni ohun ko ti o ba wi fun yin oni ki e se Jesu ma soro oni ekun mi niko awon iranse igbagbo won si gbe igbese won ye bu omi jade won ni pe o fi yo si o ju won mo si o se nkankan o kun ni ka bu jade won gboran lai ni oro yen wo lai ni owo Jesu won gboran won si bu jade bi won ti gboran bi won ti gboran omi di wine mo n gba ladua bi o ti gboran loni iyanu yo sere nu aye re ah oh Jesus awon adete mewa won pade Jesu lai ro tele won kuku mo pe a ma pade Jesu won ti ri pe Jesu won si ke pe won fi ohun rara ke pe Jesu pe Jesu omo David sanu fun wa Jesu so fun won pe e lo fi alaye han lori alufa adete ni won ti won gbe odi ilu o won gbe arin ilu o Jesu ni boya e ma lo e lo fi alaye han lori alufa lai ti ni mu rada iru awon to ma nlo be ni awon ti won ti ri mu rada lati lo fi ara won lori alufa wi pe ara wa ti ya o ati ni eto lati ma gbe ilu won gbo oro ti Jesu so o ni pe e ma lo e lo fi ara yin won lori alfa bibeli pe bi won si tin lo si kiyesi ara won da hallelujah bi won si tin lo si kiyesi iyanu de bayi won won gba ladua fun won pe o tin gboran si ase oro Olorun loni wa ri iyanu aye re wa ri iyanu aye re iwe wole Isaiah ori ikini ese ikejidinlogun ki a to lo gbadura ni wakati yi iwe wole Isaiah ori ikini ese ikejidinlogun ori pe Oluwa wipe wa nisisin ki esi je ki aso aso ye bo bi ese yin ba ri bi ododo won si funfun bi edo won ba pon bi alari won lo dabi irun agutan bi eyin ba fe ti esi bon eyin o je ere ile na sugbon bi eyin ba ko ti esi sote a o fi darun nitori emi oluwa ni o ti wi ore mi oluwa pe o si oni pada won ni bi ese re ba po ko ni se yin ese to ti da iba po de bi pe o koja on to le feni so won ni pe bi ese yin ba fi le po de be won yo funfun o jesu wo ese ni yo dari ti o iyanu yo si bere ninu aye re teri okan re ba je ki agbadua mo fe ki o pe jesu ninu okan re ore mi ti o ti faye re fun jesu oluwa ko si igbala ni wakati mo fe ki o pe jesu na ipo oluwa mo wa fi okan mi fun yin mo gbo si oro igbala yi mo gbo mo gbagbo ninu jesu gege bi oluwa to igbala mo fi aye mi fun jesu loni gege bi eni to mu mi sopo mo olorun mo gbagbo ninu iku re mo gbagbo ninu ajinde re mo gbagbo ninu ise irubo to se lori gagberu fun imukuru ese mi jesu ba okan mi la je ki iyanu ko be ninu aye mi mo dupe to ti gbo ni oruko jesu ni mo gbadura amen ni oruko jesu kristi olorun to sise iyanu iye awon ti won gbagbo loni iye awon ti won se okan won paya iye awon ti won gbo si oro igbalaye iye awon ti won gbagbo ni jesu gege bi oluwa to lugbala mo gba ladura loni oluwa e dariji won e we ri okan mokorun ijale bi ese ako pe iye awon ti o gba awon lo fi agbara fun lati di omo olorun mo wi sinu aye yin agbara isodomo ko wonu aye yin lo loruko jesu ke di omo olorun ide ese ati esu ko janu aye yin ke di ominira ako pe bi omo olorun tin se jesu ba so in dominira e o di ominira nito to mo ke di ominira kuro nu ajaga isan kuro nu ajaga gbese kuro nu ajaga osu ati aje kuro nu ajaga ika eniyan kuro nu ajaga iyagan loruko jesu e di ominira ni oruko jesu e di ominira iyanu ti o reti ko sele nu aye re olorun iyanu ko fi iyanu be owo mo ni ki olorun iyanu ko fi iyanu be owo ki o jeri si iyanu olorun ko ni jesu logo ogo ni fun oruko oluwa jesu oluwa wa amen.
1: A gbagbọ pe ọrọ igbalaye ti mu igbala ba yin. Ọrọ igbalaye ni o tọ yin wa lati ise iranse Mission to Save Ministry International. Fun ibere, amọran tabi adura, e pe wa sori ẹrọ ibanisọrọ 0704948 1728. Lẹẹkan si 0704948 1728. Ẹ darapọ̀ pẹ̀lú wa ní àkókò kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo anigboro ti mọ kí ló ń ààbùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí fún mi make you happy. bí a yẹ ṣe bí bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù táwa jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo anígboro ti mọ kí ló ń ha bòun.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí fún mi make you happy. bí a ye ṣe bí bí wa.
0: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́. obìnrin mi sọ̀tà lẹ́nu.
6: This is Diamond FM.

0: Ẹ káàbọ̀ padà ìròyìn náà rẹ̀ ní ẹkùn rẹ̀. Ààrẹ ilẹ̀ Bọ́lá Tinubu ti pàṣẹ fún mínísítà fún ìlú Àbújá ẹ̀sọ́ wike kò pinya mọ ilẹ̀ kan lójú ọ̀nà pápákọ̀ ọkọ̀ bàálù lórílẹ̀ nílùú Àbújá láti kọ ibùdó kan láti fi sọ́rí Abdulsalam Abubakar Aregeje ìpínlẹ̀ Nàìjíríà oníjọ́ ìnáwó láti kọ ibùdó ọ̀hún. Ààrẹ ló fohùn lédè nígbà tó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àlejò nígbà tí wọ́n kó ìwé mẹ́ta kan lédè tí wọ́n kọ láti bu ọ̀la fún ajagunfẹ̀yìntì Abubakar. Ajagunfẹ̀yìntì Abdulsalam Abubakar nílé gba ilẹ̀ yìí Aṣọ Rock nílùú Àbújá láti ṣe àjọyọ̀ bó ṣe pé ẹni ọdún mẹ́rin lẹ́ni ọgọ́rin. Tinubu ẹni tí igbákejì rẹ̀ Kashim Shettima Aṣojú fún ṣàlàyé wípé ibùdó ọ̀hún tí wọ́n pè ní Abdulsalam Abubakar African Resource Centre òní láti mọ rírì ìgbìyànjú ajagunfẹ̀yìntì Abubakar bó ṣe farajìn forílẹ̀-èdè yìí. Ààrẹ tẹ̀síwájú pé ó ń ti ṣe àgbéyẹ̀wò ìlànà láti kọ́lé ọ̀hún ṣetán láti péjọba ìjọba náwó láti rí i pé wọ́n kọ ibùdó ọ̀hún. Nínú ìròyìn mìíràn mínísítà nílẹ̀ yìí fún iṣẹ́ òde senator David Mari ti ṣàlàyé wípé àwọn iṣẹ́ ọ̀nà akẹṣẹ́ tí wọ́n gbèrò rẹ̀ ní ẹkùn ìdìbò ìlà oòrùn gúúsù lẹ́yẹ lábẹ́ ìṣàkóso àwọn amúnisìn àmọ̀tándàgùn láti ọ̀nà wọn ti ń ṣe báyìí lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu lábẹ́ ètò ìrètí tó dọ̀tun. Umaru ló fohùn lédè nígbà tó ń sọ̀rọ̀ ní ìlú Ebonyi nígbà tó ń kó àwọn oníròyìn táwọn ìṣèjọba káàkiri iṣẹ́ àkànṣe àpọ̀lẹ̀ yìí tó wà ní ìpínlẹ̀ ọ̀hún. Umaru tẹ̀síwájú wípé ọ̀nà bíi ọ̀nà tó lọ láti ìlú Calabar tó gba Ebonyi dé ìpínlẹ̀ Benue òní ó wà lára àwọn iṣẹ́ ọ̀nà àkànṣe onígbàgbé tó lédè lábẹ́ ìṣàkóso yìí pàápàá jùlọ yóò ṣiṣẹ́ ìrànwọ́ fún ọrọ̀ ajé àwọn èèyàn tí wọ́n wà ní ẹkùn ìdìbò ìlà oòrùn gúúsù lẹ́yìn ẹkùn ìdìbò gúúsù gúúsù lágbègbè kan ní ẹkùn ìdìbò anugbogbo àríwá. Umaru tẹnumọ wípé ní báyìí lábẹ́ ìṣàkóso Tinubu tí wọ́n tún lo kankéré láti máa ṣiṣẹ́ ọ̀nà wọn ti ṣiṣẹ́ nígbà tí òjò ń rọ̀ pàápàá jùlọ kò sí ìdènà kan tó dé bá wọn. Àjọ elétò ìdìbò lẹ́yìn INEC ti fohùn lédè wípé òun nígboyà bó ṣe ń gbáradì fún ètò ìdìbò gómìnà ogúnjọ oṣù kẹfà tí yóò wáyé ní ìpínlẹ̀ Èkìtì pẹ̀lú bó ṣe ṣe ètò ìgbáradì àti àyẹ̀wò lórí orúkọ àwọn olùdìbò. Ètò ọ̀hún ọ̀nà wọn gbé kalẹ̀ láti ṣe ìgbáradì àjọ INEC pàápàá jùlọ àwọn ìmọ̀jìnlẹ̀ ẹ̀rọ àti irinṣẹ́ ẹ̀rọ tó fẹ́ lò ṣáájú ètò ìdìbò ọ̀hún. Alága àjọ INEC ọ̀jọ̀gbọ́n Joash Amọ̀pìtàn SCN ló fohùn lédè nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ìlú Adó-Èkìtì olúńlu ìpínlẹ̀ Èkìtì. Gẹ́gẹ́ bí Amọ̀pìtàn ṣe wí ó ní wọ́n ṣe àyẹ̀wò fún ẹ̀rọ bíváàsì àti àwọn irinṣẹ́ mìíràn tí wọ́n lò nínú ètò ìdìbò ọ̀hún. Ó tẹnumọ́ wípé pẹ̀lú nǹkan tí wọ́n rí agbọn ṣe tán láti rí pé wọ́n ṣe ètò ìdìbò náà tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì. Iléeṣẹ́ ológun ojú òfurufú ilẹ̀ yìí tán ṣiṣẹ́ tó jẹ́ ti Operation Adikai ti já okun mi àwọn àgbésùmọ̀mí mẹ́ta dẹni 30 nígbà tí wọ́n ṣe ìkọlù sùúrù bá wọn ní agbègbè gúúsù àti àríwá Tùmbùsù ní ìpínlẹ̀ Borno. Ìròyìn tó lédè fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ ológun ọ̀hún ló ṣe ìkọlù náà lẹ́yìn ìgbà tí wọ́n ṣètò ìpín pàápàá jùlọ káàkiri ibi tí wọ́n ti ṣe ìkọlù ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ṣe ìkọlù sí àwọn àgbésùmọ̀mí tí wọ́n ṣọṣẹ́ ní àgbègbè Lake Chad àti ibùba àwọn tí wọ́n wà ní Tumbus. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí alágbèsè ọ̀hún ni láti dẹ́kun ìgbésùmọ̀mí tó wáyé ní ẹkùn ìdìbò ìlà oòrùn àríwá ilẹ̀ yìí. Láti ìpínlẹ̀ Kwara iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara àti kéde kwankwe òfin ó ti gbé àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú adarí wọn kan tí wọ́n ní wọ́n jọ wà nínú ẹgbẹ́ òkùnkùn ẹyẹ nígbà tí wọ́n yabo bá wọn tó wà ní ìjàgbó ju àbílẹ̀ ọ̀yun ní ìpínlẹ̀ yìí. Àtẹ̀jáde kan tó lédè lónìí látọwọ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara Adetohun Ejire Adeyemi ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wọ́n ṣiṣẹ́ akin ọ̀hún ní ọ̀jọ́bọ̀ lára ìgbésẹ̀ wọn láti dẹ́kun ìwà ẹgbẹ́ òkùnkùn àti wọ̀daràn káàkiri tìbútòrò ìpínlẹ̀ yìí. Gẹ́gẹ́ bí alūkkóró ṣe wí àwọn afurasí ọ̀hún gbá wọn mú nígbà tó yàwò bá wọn látọwọ́ àwọn ẹ̀ka kan tí wọ́n gbé kalẹ̀ láti dẹ́kun ìwà ọ̀daràn wọn fìdí ẹ̀ múlẹ̀ páwọn èèyàn wọn lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ òkùnkùn àti làásìgbò tó wáyé ní agbègbè ọ̀hún. alukoro han tenmo wari ti won se fidi e mole pa won eyan hun oni won lowo ninu awon iwa egbe okunkun iwa edogajale ati lasigbo to wa ye ni agbegbe na pelu awon iwo daran miran iroyin ekun re ni amuwa se ti gbo yin lati kayinda amore ti 7 to wa ni lorin ni ipinle kwara leyin simi ranpe ya lo si ile okere ni ile Haiti pe fi awon ajinigbe ti ko ekan ni eka etu abo ile ohun nigbekun lekan si akiyin pe eku ikale
1: e darapo mo wa ni idakun kai lujara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
0: Eka bo pada iroyin ekore na ni amuwa se ti gbo yin lati kayinda amore ti 7 to wa ni lorin ni ipinle ekora iroyin ohun tesi waju ni ile okere awon agbebon ti ko olori osise fun minister fun eto abo yin le Haiti nigbekun won ko nigbekun ni agbe kan ni ile ohun ekan alabo ohun James Boyode to tu je oga gba olopa ni le Haiti ona won ko nigbekun ni olunlu ile ohun port at prince awon agbebon ate awon ran sose ni ile Haiti fun opolopo odun won ti fede mule atowo agbeso kan gbaye ni osu ta wa yi ipe awon eyan ti won le ni egberun meji won ti ja okan mi won ti awon eyan ti egberun kan ti fara kasha won si ko awon eyan ti won je mokan de ni ogorun nigbekun ni ile ohun sibe ni ile okere ile ise royin ile ran ti tako oro kan ipele o sitan lati ko bo adin alalaafia lati pari ogun ton lo lowo laarin ile America ati ile Iran are ile America Donald Trump ati ile Pakistan de salaye pe adin ohun oni o sese kan bu wolu laarin wakati merin leni ogun igba ton fun won lede are ile America Trump lojo pe truth social account e salaye pe adin ohun oni won bu wolu loni nigba o si salaye pe won se tan ale si ori odo trace of omos fun gbogbo awon eniyan o lo tu ijoba ile Pakistan to je alagata lori ade ohun Shaab Sharifu salaye wipe lai pe lajina won ko bo ade ohun amo ile ise iroyin ti ile Iran Stanis salaye wipe awon soju re setan lati ri pe won se agbeyewo ade ohun ko to di pe won bu wolu la bala iroyin ere daraya ijoba ile Ghana ati ko ife onu bi ile Canada se kuna lati fun agba bolu omo ile Ghana Thomas Partey ni wi ase lati wo ile Canada Partey lo nkoju esun pa nbayin lopo ni ile Gasi minister fun oro ile okere ni ile Ghana Samuel Ekuseto Aplaka kede kan to bu wolu salaye pe igbesi orun je nkan ti o bu fun mi pa pa julo mo se kuna lati fun pate lanfani lati wo ile Canada ko le soju iko agba bolu agba oje ile Ghana o se afikun re pele Ghana ti ko wiranse lati fe onuwa si ile Canada lo n gbalegidi ise agbaye pelu ile America ati ile Mexico won si kesi ijoba ile Canada ko se agboyawo lori isele ohun pate eni odun meta en le ni ogbon ti gba bolu ri fun iko Arsenal ni bayi o n gba bolu fun iko Villarreal ni ile Spain kunrin ajo pelu awon ore lo silu Toronto ni bi ti ile Ghana yo ti wa ko pelu ile Panama ni ojo keta de ni ogun osu kefa lo ta waye ni ja agbaye to nlo lowo to ka to ma lo lekan si awon koko na re a ka fun pe are Tinubu ti pase kan pe ya mo le kan nilu Abuja aje ko ibudo kan bi sori Abdulsalam Abubakar a ka fun ki minister ni le yi fun isi o de Umari sori kwa re Tinubu o tin se awon ona kan atan dagun la se ni ekun dibo ila orun gusu ile yi ni ipinle Kwara so fun pe sopa ipinle Kwara fi pa n po fin pe awon afurasi mere kan won lowo ninu isele egbe okunkun ni ile okere a ka se ti gboyin pe awon aginigbe ti ko ekan ni eka orabo ile Haiti ni gbekun la kotan aka fun yin pe ile Ghana fun lede bile Canada se gbegijina pate ko ma wo ile re duje agbaye to lo lowo international 7 ko to ga yo Nigeria gba ise lowo Andy Uba nigba na to je gomina ni ipinle Anambra to ilo pin iroyin ohun Abiodun Akinwumi ni olotu royin Taiwo Adejemi lotu toka se ti gboyin lekan si akiwa pe ako isimi oni opo re lase laye ami
2: wa lati gbori nipa ina omo rara to npe mi to tun ba gbogbo duki aje ijamba yi ye ko ma pe wa sakiyesi lati sayewo daada lati dekun ijamba ina lagbegbe wa ni ri daju pe o fi ero ape ni sakiyesi ina sinu ile re ko nipa ona abayo boya ti ijamba ina ba seyo ma se fi onje sile sori ina lai mojuto fun igba pipe Eje ka ko awon omode lati mama sapamo sugbon lati sa asala fun emi won nigba ijamba ina e pa gbogbo awon ohun elo ina ti e ba n kuro ninu ile ti ijamba ina ba suyo ranti pe emi re lo se pataki julo sa asala fun emi re
3: imoran yi lo n dete ti gbo yin lati ikoni diamond 88.7 ilorin
4: This is our promise. We made up our minds to do something new, something different, yes. Do more, wow. Do the impossible, do better, do big, do good, do it again and again and again. Do what no one else has done with radio. This is our promise at Diamond FM. Diamond 88.7 FM, shining supreme.

0: iléeṣẹ́ KWS Garment Production Village ń sí sílẹ̀ o. Ṣé ẹ ti gbọ́? Iléeṣẹ́ KWS Garment Production Village ń bọ̀ láti ṣí sílẹ̀ ní ìlú Ìlọrin. Jeminil Consulting gba àwọn òṣìṣẹ́ tuntun wọlé fún KWS Garment Production Village, ọ̀kan lára àwọn iléeṣẹ́ aṣọ tó tóbi jùlọ ní Áfíríkà.
1: Ṣé lóòótọ́? Tóòótọ́ ni wọ́n sọ yìí.
0: Bẹ́ẹ̀ ni o, òótọ́ pátápátá. Kí ló dé tó sì ń dúró? Lọ fi ìbéèrè iṣẹ́ rẹ ránṣẹ́ báyìí.
1: Èmi ti fi tèmi ránṣẹ́ o. Àǹfààní kì í dúró de ẹnikẹ́ni.
0: Wọ́n ń gba òṣìṣẹ́ fún ọ̀pọ̀ ipò iṣẹ́: cutters, embroidery machine operators, sewing machine operators, packing staff, finishing staff, IT officers, front desk officers, àti ọ̀pọ̀ míì.
1: Mo tilẹ̀ jẹ́ pé o kò ní ìrírí tó pé wọ́n máa kọ́ ilé iṣẹ́ náà tó bá yẹ. Mo bá ń wá àǹfààní iṣẹ́ tó dáa jùlọ. Èyí ni àkókò rẹ o.
0: KWS Garment Production Village Ìlọrin. Àwọn ọjọ́ iwájú a sì ń dá àǹfààní iṣẹ́ sílẹ̀ fún gbogbo ènìyàn. Fi CV rẹ ránṣẹ́ lónìí, ràn sí WhatsApp lórí 070-3601-7362 070-3601-7362 tàbí kò fi ránṣẹ́ sí info@geminil.com. Má ṣe jẹ́ kí àǹfààní yìí kọjá lọ o. Ọjọ́ ìparí fífi ìbéèrè iṣẹ́ ránṣẹ́ ni ọjọ́ ajé 15 2026.

0: tí kò lẹ́gbẹ́.
1: Àbọ̀ sórí ètò ìrànlọ́wọ́ láti òkè wá, èyí tí iléeṣẹ́ ìránṣẹ́ Christ Apostolic Church òtítọ́ lérè World Outreach ṣe onígbọ̀wọ́ ẹ̀ bàbá wa nínú Olúwa wòlíì o Fágbemi ni wọ́n mọ̀ bá wa sọ̀rọ̀ Ọlọ́run lákòókò yìí fún ìbùkún ayé gbogbo ènìyàn kí Olúwa kí ó bùkún fún yín bí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ náà. Àmì.
2: Orúkọ Jésù, mú kí ìwọ gbogbo wa níbi tí ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé pé a kú ìsinmi òní. Lórúkọ Jésù ti Nazareti, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìsinmi láyé àti láàyè wa lórúkọ Jésù.
3: Àmì.
2: Mo fẹ́ fi àkókò ìran wa létí pé Wednesday mẹ́sàn-án, Friday mẹ́sàn-án àti Sunday kùtùkùtù òwúrọ̀ mẹ́sàn-án lọ lọ́wọ́lọ́wọ́ ni ẹ̀yẹ ń kọrin ní orísun àánú ti òtítọ́ lérè. Ọjọ́ Wednesday aago mẹ́sàn-án àárọ̀ sí mọ́kànlá òwúrọ̀ ni 9-11. Gbogbo ẹni tẹ́ ń wojú Olúwa fún àánú, fún ojú rere, fún ìrànlọ́wọ́, fún ìyanu kan tàbí òmíràn. Jésù ń dúró dé ọ, àkèrèsọ̀rẹ́ yóò yanjú ọ̀rọ̀ ayé rẹ̀.
3: Àmì.
2: Ní ọjọ́ Friday ìṣòru ni gbogbo ọjọ́ Friday ni agbára Ọlọ́run. Ọlọ́run ń retí rẹ o, wá gba ògo rẹ padà, wá gba ìyanu rẹ padà. Ohun tí a sọ̀rọ̀ lé lórí ni mú padà bọ̀ sípò. Lórúkọ Olúwa, Olúwa yóò mọ padà bọ̀ sípò.
3: Àmì.
2: Lọ́jọ́ Sunday, aago méje àárọ̀ ni àdúrà yẹn sí mẹ́jọ ká tó wọnú Sunday school. Nọ́mbà mi ní lẹ́ẹ̀kan sí ibi gbogbo tẹ bá ti fẹ́ pè mí ní àgbáyé 08033748289. That's my phone number, direct line 08033748289. Call me and we share the word of God together, we pray together, and the Lord will intervene.
3: Amen.
2: In every situation of your life in Jesus' name. So let's meet at a young corner on this by this Wednesday 9-11 in the morning, and the Lord will meet you at the point of your knees in Jesus' name.
3: Amen.
2: Gbàdúrà fún àwọn ènìyàn.
3: Orúkọ Jésù.
2: Àmì o.
3: Orúkọ Jésù.
2: Àmì.
3: Ayérayé agbé ọ̀gá torí pé wọ́n ni Ọlọ́run.
2: Yes, Lord.
3: Adúpẹ́ fún Sunday kejì nínú oṣù kẹfà. Ètẹ mú wa wà láàyè, tẹ mú wa wà. Adúpẹ́ fún ìbẹ̀wò rẹ lórí ayé wa. Ayàn ológo Ọlọ́run gba ọpẹ́ wa.
2: Àmì Jésù.
3: Àti dé lọ́sàn-án yìí Olúwa darapọ̀ mọ́ wa.
2: Àmì Jésù.
3: Ẹ̀mí mọ́ gba ṣẹ́ṣe.
2: Àmì.
3: Gbogbo etí tó ń gbọ́ mi, ojú tó ń wò mí, ayé yín kò gba àtúnṣe.
2: Àmì Jésù.
3: Ọlọ́run ìbẹ̀wò kò bí ayé yín wò.
2: Àmì Jésù.
3: Ní kò rí tàbí gbà nílò ìbẹ̀wò gangan fún àtúnṣe, fún ìmúbọ̀sípò. Lórúkọ Jésù, ẹ gba ìbẹ̀wò Ọlọ́run.
2: Àmì Jésù.
3: Ẹ gba àánú Ọlọ́run.
2: Àmì Jésù.
3: Mo gbàdúrà lónìí, àpá níwọ̀nba ìṣẹ́jú tí a ó lò níwájú Ọlọ́run, a ó rí ọwọ́ Ọlọ́run.
2: Àmì Jésù.
3: Ìbẹ̀wò rẹ̀ yóò yí ayé wa padà.
2: Àmì Jésù.
3: A ó rí ọwọ́ Ọlọ́run.
2: Àmì Jésù.
3: Àánú sì máa fọ́
2: hàn.
3: Ògo ni fún orúkọ Olúwa. Jésù Olúwa wa.
2: Àmì, àmì, àmì lórúkọ Jésù. Mo ní ìtọ́ni níbikíbi tí o ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbé omi síwájú pẹ̀lú Psalm 24 nígbà mẹ́ta nígbà tá a bá gbàdúrà tán. Mo gbàdúrà mọ̀mọ́, Olúwa sọ pé òun ó mú irúgbé àìsàn kúrò nínú ayé rẹ̀.
3: Àmì.
2: Olúwa yóò mú irúgbé àìsàn kúrò nínú ayé ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi.
3: Àmì.
2: Wà á sì gba àlàáfíà.
3: Àmì.
2: Olúwa kọ́ pé àlàáfíà mi ni mo fi fún yín, kì í ṣe bí ayé ti fi fún ni. Nítorí náà àlàáfíà tó tọ̀dọ̀ Ọlọ́run wá, ó yá gbà lórúkọ Jésù.
3: Àmì Jésù.
2: Yóò sì dára fún ọ.
3: Àmì.
2: Kí ni à ń bára wa sọ láti ìjẹjọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ṣíṣe ipa tirẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run? Ẹ̀rí báyìí, ohun tí Ọlọ́run retí lọ́dọ̀ rẹ̀, ohun tí Ọlọ́run retí látọ̀dọ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, mo sọ fún wa ní ìjẹjọ pé ó ní kọ́ á fẹ́ràn ọmọnìkejì wa gẹ́gẹ́ bí ara wa. Ó tún ẹ̀ sọ fún wa pé ní ká jẹ́ kí ìfẹ́ ara kó wà
3: títí
2: láìsí ẹ̀tàn, ká jẹ́ kí ìfẹ́ ara kó wà títí, ká sì mọ́ gbàgbé láti máa ṣe àlejò. Nítorí láìròtẹ́lẹ̀ làwọn bàbá wa ṣe áńgẹ́lì lálejò láìmọ̀. Ẹ̀rí ohun tí ènìyàn bá mọ̀ ṣe, Bíbélì wí pé bí ọba jẹ́ sòótọ́ máa ṣe èso, orí báyìí, ó ní ọba sì jẹ́ aláìsòdodo ní máa ṣe èso, ó ní èmi ń bọ̀ kankan, èrèmí sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ti rí. Ó ní ìbá àjẹ́ rere,
3: ìbá àjẹ́ búburú.
2: A jẹ́ pé ohunkóhun tó ọba ń ṣe, ó dára kí òye tó ń ṣe ó yí ọ. Mo ti mọ̀ sọ fún chọ́ọ̀chì lénìí ni, ọ̀pọ̀lọpọ̀ ń lọ chọ́ọ̀chì lónìí, ọ̀pọ̀lọpọ̀ ń lọ síbi àdúrà, ọ̀pọ̀lọpọ̀ ń lọ síbi orin ìyìn, ọ̀pọ̀lọpọ̀ ń lọ síbi gbogbo ibi ìpéjọpọ̀, ṣùgbọ́n ṣé òye tó ń ṣe yẹn so yí ọ? Ọmọkùnrin yẹn ni Philip pàdé, ó ní ǹjẹ́ tó ń wá ń kà yẹn jò yí ọ bí? Ó ní báwo ni ó ṣe yé mi nígbà tí ò sí òní wàásù? Pétérù dẹ̀ dúró, Philip dúró tí ó ṣàlàyé fún ní ti ẹni tí wọ́n sọ, ẹ̀yìn ní ti Jésù Kristì. Òye yé lẹ́sẹ̀kẹsẹ̀ ló sọ pé ṣé bómi rèé, kí ló dé tá a tẹ̀lé bómi? opolopo nu wa na la nlo church a nporuko Jesu a ngbadura sugbon se oye nti a se ye wa bo da tin lo church yi ati tin lo church yi elomi de church won ti fi sipo tori kijo le kun elomi de church won ti fi si akoso nkan kan tori ko ma ba lo mo sugbon ni ti o lo mo yen so ye nti se yen ye mo ba won kan soro laipe yi won ti fi won je alagba ti fi je won je da I want sort of any kind of oh, my detective. If you join that, that gun, oh, my set any call come, woman, she I get be edda, oh, my set to a coach in churchy. It will be a year only, it will be a good deal, no worry. Kero le quabby, Kimo le roo da, want it low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, low, iru bi aye wo la fe keniyan o gbe iru kini reti re lojo ola se ijobo olorun ni praise the lord
3: hallelujah
2: sugba a fe wo ti okunrin kan to ni iba pade pelu jesu nigba ti o ti ni iba pade igbagbo oye ori won gege bi ota ori won gege bi alatako sugba lojo kan o ni iba pade pelu jesu iba pade yen o de beere olorun da lohun o beere olorun da lohun olorun ti e to wa ran lo sibi ti o ti keko ti o ti ni oye ibapade olorun dada oporopo so lo ninu tolorun reti lodo wa ni pe ka keko iru isoro to nko mo la koja iru wahala to nko mo la koja iru idojuko to nko mo la koja o ni e wa sodo mi gbogbo eyin ti sise ti a deru wole lori o le mi o fi isinmi fun okan yin o ni e wa e ma keko lodo mi tori o ninu tutu ati onirele okan ni emi e o si ri isinmi fun okan yin e sa bo ba nlo church to ba ra re jo yala won bi o sibe yala isoro gbe ode church yala ogun aye lo so de ni tin lo church excuse me sir excuse me ma ogbodo keko gege bi paul apostle ti gba timothy ni eju pe je oluko ti ko ni lati tiju

0: So bọ́ ti wáyé kí wọ́n rìn ẹ̀rọ bẹ́ẹ̀ náà ló ti ọkọ̀ àti yóò fún un tẹ yóò yẹ kó geri ẹ̀.
1: Ẹṣin láti Bàrúbá Adúpẹ́
2: fún ìgbàsí.
1: Ẹ jáwé ohun tẹ́lòmíì yóò tún bá wa sọ káwo èèyàn bíi méjì mẹ́ta sí kó tó di pé a máa lọ fún tòní lórí 0913655952 káwo ẹnìkan àbí méjì torí àkókò 0913655952 náà ni ojú òpó ọ̀hún. Hello, ẹ kú dédé àkókò yìí.
0: Hello, ẹ dákun.
1: Ẹṣin ó kọ yín bulẹ̀ tí ń pè wá.
0: Mo kí ọ̀pẹ́ mi ti ẹ̀bù àtúntò látàárọ̀ mo lè fi àlejò
2: wa.
0: Orúkọ tèmi ni Afáfẹ́dé láti Tánkì Ìfòdó.
1: Àgbọ̀ yín sà.
0: Tẹ́rí níta lè mí kàn fẹ́ lọ àkọ́kọ́ pẹ́sẹ̀ méjì mo fẹ́ fèrè lọ́wọ́ àlejò wa. Àwọn ará ààrẹ lókè fún PDP àti Gọ̀kẹ̀tẹ̀ àdìgbọ́jì Kwara nàbà wá ní ẹ̀kejì tẹ́rí PDP nígbà tí wọ́n ti ṣèjọba tó kún gbàjọba tí wọ́n ti wà láì Nàìjíríà gbàdùn wọn. Nàìjíríà gbàdùn wọn. Tẹ́rí PDP tí bá padà síbẹ̀ fún mọ̀ pé Nàìjíríà ò tún jà padà lásàrò náà. Tẹ́rí ìjọba yìí kò yí àwọn tó wà ń bẹ̀ mọ́ àtúnṣe àtìsálẹ̀. Ṣùgbọ́n ọlọ́run kọ ọmọ tí kíníkan máa fẹ́ sọ fún yín.
1: Ẹ mú torí àkókò tó.
0: Ṣé bá débẹ̀ dákun lọ lọ́hùn-ún gbogbo nǹkan tí ìjọba ṣe ẹ mọ́ bàjẹ́ ẹ̀ẹ́nẹ̀ kò sínú mi ní
1: Nàìjíríà ní ìdá orúkọ
2: ọlọ́run ni kí wọ́n tẹ̀lé wa lórí aspect yẹn nígbà tá a sí àwọn primaries wa tá a sí ti gómìnà tán a sí ti president náà nípínlẹ̀ Kwara a sì release press lórí ẹ̀ ọ̀gbẹ́ni alàgbà Sandy Honor òun ni presidential candidate wa
1: ní
2: ẹgbẹ́ òṣèlú PDP ní òní
1: tó. Oya ẹyin ká mọ múra lé díẹ díẹ torí àkókò wa ti lọ ọrọ ní sókí ìmọ̀ràn sókí ká mọ fi ṣe lọ.
2: Kò sí ìmọ̀ràn kankan tí a fẹ́ gba lé ju pé ẹ dákun ọ̀rọ̀ PVC ó jẹ́ wá lógún pọ̀ ní ẹgbẹ́ òṣèlú PDP ẹ dákun PVC ẹ lọ bá wa gbà á ẹ lọ lè gbà á kẹ fi dìbò fún bàlákà lẹ́kà ẹwù jẹjẹ ẹ bá wa gbà.
1: Mo ti ní ẹmọ ìjà tí ìpinnu àsìkò ó kù díẹ àsìkò
2: tí ìtú. Ìjẹjẹ bọ́sọ́ bá dé pé olùkọ́ kálẹ́kà wí ó ti di ọ̀rẹ́ yẹtí pé ẹgbẹ́ kan wọ́n sì ń yọ ọkọ̀ gómìnà
1: láàárọ̀ wọ́n fi sí lálẹ́ tásìkò bá tó àfòyẹ láǹfààní láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́.
2: Káàdì yìí ló jẹ́ wá lógún jù ẹdákun ẹ bá tún di ọ̀la monday wọn tún rí sùn ṣiṣẹ́ láwọn inec ẹ jáde ẹ lọ gba káàdì yín lọ́pọ̀ yanturu ká ẹ fi dìbò fún ẹgbẹ́ ẹwà ẹgbẹ́ pdp
1: nípínlẹ̀ Kwara. Adúpẹ́ o Adúpẹ́ lórí ètò tá a pè ní ọ̀nà àbáyọ náà rí Adúpẹ́ lọ́wọ́ aṣojú fún ẹgbẹ́ òṣèlú pdp yẹn people democratic party ẹgbẹ́ òṣèlú ọlọ́brada ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara yẹn comrade Muftau Aromaradun pé wọ́n wá láti wá sojú ẹgbẹ́ yìí lónìí lórí ètò ẹ jábọ̀ lọ lórí ètò ọ̀hún ọ̀sẹ̀ tí mọ̀ látún pàdé ní aago mẹ́ta sí mẹ́rin ẹ mọ̀ gbàgbọ́ pé ẹgbẹ́ òṣèlú PDP àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí gbogbo tí ẹ bá gbọ́ láti ẹnu wọn ó yàtọ̀ sí àgbéjáde láti ìkànnì Diamond 88.7 FM ti ìlú Ìlọrin ó sì yàtọ̀ sí ti Atọ́kùn. Ó á máa pàdé lọ́sẹ̀ tí mọ̀ láríwájú Ògúnníyàn pa ìbìtì lórúkọ tèmi àná ọlọ́run ní fi wálẹ̀ Nàìjíríà yìí yóò dára kò ní bàjẹ́ o.

Abẹ Ọlọ́run kí mi sí ọ̀rọ̀ rẹ̀ sọ̀kalẹ̀ lé wa. Ilé-iṣẹ́ ìránṣẹ́ Faith Clinic Gospel Center tó wà ní White House number 39 Ọlọ́run Ṣògògèrè Alimi nítòsí Cottage Hospital nílọrin. N ló ṣagbátẹrù tó sì mú ọ̀rọ̀ Ọlọ́run náà tọ̀ wá wá. À ń pè yín láti darapọ̀ nínú àwọn àkànṣe ètò wa bíi Hebrew Women Hour, wákàtí àwọn obìnrin Hebrew tó máa ń wáyé láago mẹ́sàn-án sí mẹ́wàá òwúrọ̀ gbogbo Wednesday. Níbi tákànṣe àdúrà ti ń gbà ní kí á fáwọn aláboyún àtàwọn tó ń wojú Ọlọ́run fọmọ rere. A special prayer program for pregnant women and waiting mothers. Àgọ́ mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán ní gbogbo Wednesday yìí kan náà. Ní Winning News Hour, wákàtí ìṣẹ́gun látòrí ìkúnlẹ̀. Níbi táwa tó fẹ́ gòkè ti ń fìjàgbara àdúrà lórí ìkúnlẹ̀ ṣẹ́gun ní kan mọ́. Hebrew Women Hour àti Winning News Hour ní Olúfúnmilayọ̀ Conference Hall, Circular Hotels, New Yidi Road, Off Unity Road ńlọrin làwọn ètò náà ti máa wáyé ní gbogbo Wednesday. Màá jẹun ọmọ, ń la kan ṣe ètò tó máa wáyé ní every 1st of October. Ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún ni. Ẹ̀ǹkan lọ́dún gbàǹkọ́gbẹ̀ àkànṣe ètò àdúrà tàbí amọ̀ yìí fi ṣeré. Every second Friday of the month, ń la ṣálẹ̀ oníṣègùn ńlá ni. The Great Physician. Láago mẹ́wàá alẹ́ ní Emmanuel Baptist Church Children Chapel. Sábòkè nílọrin ló ti máa ń wáyé. Lára àwọn àkànṣe ètò ń nìsìn ìdáǹdè olóṣooṣù. Monthly Deliverance Program. Níbi ẹ̀mí mímọ́ ti ń tú àwọn òde ayé àtẹ̀sù sílẹ̀. Bákan náà ni Operation Carry Your Twins. Níbi tàdúrà àwọn tó ń wojú Ọlọ́run fọmọ ti ń gbà. Ẹ̀wẹ̀, spiritual checkup máa ń wáyé lólu iléeṣẹ́ ìránṣẹ́ yìí tó wà lọ́lọ́run Ṣògògèrè Alimi ńlọrin. Ẹ lè pè wá fún èyíkéyìí iṣẹ́ ìjèrè ọkàn bíi ìpàdé àdúrà, ìsọjí, ìdánilẹ́kọ̀ọ́, ìtanijí, ìpàdé àpapọ̀ gbogbogbò tó ìmọ̀ pàgọ́. You can also contact us for your evangelical outreaches such as prayer retreats, revivals, crusades, seminars, conferences and conventions. Wá darapọ̀, jẹ́ kó wá tòkè wá ọkàn ọkọ̀ gbà mú lára dá, torí oníṣègùn ńlá ni wà níbí o. Fún wa dé àtẹ̀bẹ̀ àdúrà, ẹ pé 08094444014 Faith Clinic Gospel Center. Àgbékalẹ̀ fún sísọ ìjọ Ọlọ́run jí.

0: bí àwùjọ yóò ṣe rí
1: ìdí nìyí
0: tí ìrètí ọlọ́run lórí ìdílé kó wa wá sí ga fíofí ojú èrò ènìyàn lọ
1: kí wá ni ọ̀nà àtọ̀
0: láti mú kí gbogbo ìdílé wà ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ ètò ọlọ́run
1: wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì
0: tó ṣe kókó
1: lẹ́yìn mọ bá pàdé
0: lórí ètò ìdílé onígbàgbọ́
1: àkànṣe ètò
0: tí yóò mọ ṣàtúntò
1: tó ń tàtúnṣe
0: àwọn ibi tí ògiri ìdílé kọ̀ọ̀kan ti lanu
1: léyìí tó fàyè gbé iṣu
0: tó ń ti alàgàtà
1: láti rí ìdíjókòó tẹ kán
0: ṣohun tó wù wọ́n nínú ìdílé
1: ìdílé onígbàgbọ́
0: ní gbogbo ọjọ́ ìsinmi Sunday
2: ní dídí àgógó mẹ́fà ìrọ̀lẹ́ sí mẹ́fà àbọ̀ ní gbogbo ọjọ́ ìsinmi Sunday 6 p.m. to 6:30 p.m.
0: ètò yìí yóò mọ wáyé o
1: lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin
0: níbi tẹ́ ò ti mọ pàdé màmá wa nínú olúwa
1: ajíhìnrere Abímbọ́lá Adékẹyẹ
0: ìdílé onígbàgbọ́
1: ìrètí ọlọ́run ni kí gbogbo ìdílé kó wà lálàáfíà
0: ẹ jẹ́ àjọ gbọ́.
3: Rántí.

0: nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akínyìn
0: Adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

àkọ́kọ́ ẹ̀ lọ breakthrough half hour. Ìwé Fílípì orí kẹrin ẹsẹ̀ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkọ́kọ́ àlùyọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé sétí gbọ̀ yín níkànnì Diamond 8.7 FM ní gbogbo ọjọ́ ìsinmi láago mẹ́fà àbọ̀ sí méje ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinú ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fàgàràjà Sadam Road lọ́nà tó lọ sí ọ̀sìn Tẹ́lẹ́pà. Àkókò àlùyọ rẹ nìyí lórúkọ.

bẹ́ẹ̀ni ètò òye ìjìnlẹ̀ látinú bíbélì gbárà ọ̀tún wọ̀ lórí ìkànnì diamond 88.7 fm nílùú ìlọrin ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́ 7 p.m. to 8 p.m. every sunday atọ́kùn ètò

ni olùṣọ́àgùtàn Ekonobo. Olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC Òkè Mọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró láti inú Bíbélì láìsí àmúlùmọ́là tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wí pé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jájọ máa gbọ́.

0: Alo. Ni igba lai lai ni ilu kan. Ni bi ti awon eranko tin gbe papo mo awon eyan. O sele yi pe ijapa feran lati ma je iyan. Sugbon ko ni ebe eyo kan soso bayi. Ko dako debi ti o ni ebe. Ki lo ma nse gege ba se mo pe gbogbo iwa buruku lokun owo re. Bi a jale, bi a paro, bi a nse ke gbogbo e lokun owo ijapa. Isu onisu ohun lo ma nlo mu. To ma fin gun iyan o feran lala le to pe ko fe si ale kan ti ki je yan o ma lo nji isu kaakiri to ba jin bi oko eleyi le ni alobo mi lola eleyi to ji gbeyin die loku ko wo palaba re segi oloko fe ka motan sugbon o fi ese fe o sa lo gba to wa ro pe ogbon olohun le da abi ona wo lohun te ti le ma ri isu lati ma fi je yan o lo si odo oro iroko o lo si digi iroko o pe oro iroko o ni oro iroko o wa fun un ni isu oro iroko yi si fun yan ni nkan lasan o na wa jeje yi pe ko fun un ni isu meji to ba fun un ni isu meji ko wa na un ni kumo meji oro iroko gba lati fun un ni isu ohun ko hun si na ni kumo o wa fun ijapa ni isu meji o wa ni o ya ko hun na ijapa ni kumo ijapa ni ko mo ti se be o ko je ko hun kokko lo je iyan yi na ko hun gbadun iyan yi to n ba wa je tan to ba di ni ale ko wa na won ni ko mo won ti je yan la je gbadun o wa gba isu na o ko lo le oju ona to tin lo o doju ona o pade eran oya gba to pade eran oya iyan ni ijapa ni oya ki lo de to wa ru to gbe bayi o ro nje je ni oni be ni ohun ro nje je o ya tele mi ka lo
1: ko isu fun o to ba ti gba isu na a jo pin eran oya gba ko sun soju ona bi oro iroko se de o bẹrẹ sí ni pe ijapa oya n dahun o bẹrẹ sí ni pe ijapa oya n dahun kò ṣe mẹni kò ṣe méjì kò ṣe bá oya lẹnu ọ̀nà ó náà ní kùmọ̀ ìkíní ìkejì bí oya ṣe gbẹ́mi mi ó ṣe kú nìyẹn ìjàpá débẹ̀ láàrin ó bẹ̀rẹ̀ sí ni fi òkú ọ̀yà ṣe yẹ̀yẹ́ pé à ń tó mọ́ jẹ òun ló pa ó bá gbé ẹran ọ̀yà ó lọ sún ó sún ó yan ó jẹ́ ó tẹ lọ́rùn ó tún di nígbà kejì ó tún gba ọ̀dọ̀ ọ̀rọ̀ ìrókò lọ ọ̀rọ̀ ìrókò àṣẹ ò ti ẹ̀ lé àṣẹ ò ti ẹ̀ lágbára kún mọ́ rí òran kankan owó òkú o ó ya ọ̀rọ̀ ìrókò náà lẹ́nu pé adúrú bóun ṣe jan ìjàpá ní kùmọ̀ lórí kò wá kú kò dà wá fún un ní ṣù méjì míì kò tún wá náà òun ní kùmọ̀ méjì múra dáadáa wá lónìí o torí pé kùmọ̀ rí òran kankan lára wọn ọ̀rọ̀ ìrókò gba ọ̀fun ní ṣù méjì o ní má retí òun lálẹ́ yìí ó tún lọ bó ṣe dójú ọ̀nà tó pàdé ẹran òkété òkété kí ló ṣe ó tó wá rù báyìí òrò ń jẹjẹ ni bẹ́ẹ̀ ni ṣé ó wà á kálọ ilé káwọn jọ lọ jẹ ìyan tó bá níbẹ̀ ìyan òun náà gbà ó tẹ̀lé wọ́n tún délé wọ́n tún jọ jẹ ìyan bákan náà òkété jẹ ìyan lájẹ gbádùn bó ṣe sọ fún ọ̀yà lákọ̀ọ́kọ́ tó sọ bẹ́ẹ̀ fún òkété náà òun náà tún sojú ọ̀nà bí ọ̀rọ̀ ló kò ṣe dé gbogbo gbogbo olùmọ̀ lórí lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì òkété náà gbẹ̀mí ni òun náà kú ó wá ṣe bẹ́ẹ̀ fá tó fi fẹ́ pa gbogbo ẹranko jẹ tán nínú igbó ó bá ti kó iṣu dání yóò fi ṣùkàn wọ́n wálé bó ṣe fẹ́ pa gbogbo wọn tán nìyẹn ó wá di orí ìpín ó gba iṣu tán lọ́dọ̀ ìrókò lọ́jọ́ náà ó ṣe pàdé ìgbín lọ́nà ìyẹn ó ṣe máa ń ṣe sáwọn ará yòókù náà ti ṣe bẹ́ẹ̀ sí ìgbín ìgbín náà gbà láti tẹ̀lé lọlé ìgbín bá jẹ iyán wọn jẹ iyán lálẹ́ tó bá ní kí ìgbín sùsẹ̀ nànà gbogbo bí ìjàpá ṣe ń ṣe yí ara fi ń fo ìgbín pé ìjàpá yìí ṣe èèyàn dáadáa dájúdájú ó ní kíní pẹ̀lẹ́ mi tó fẹ́ ṣe ó rí pé ìjàpá sùn tán báyìí bí ìgbín ṣe rárá lọ kó rọra rákòrò rákòrò rákòrò lẹ́nu ọ̀nà ìjàpá bó ṣe gun orí òkè bó yí ìgbín ṣe bá tiẹ̀ lọ nìyẹn ọ̀rọ̀ ló kò bá dé ó dẹnu ọ̀nà kò bá jàpá ìjàpá ìjàpá kò rí lẹ́nu ọ̀nà ó wọnú ilé ó ṣe wọnú ilé bó ṣe bá ìjàpá níbi tí ìjàpá sùn sí nìyẹn ó ṣe jan ó fi ìbínú na ìjàpá nínà kùnà nípa lọ́tẹ̀ òtún ilé dá wá láti wá gbaṣọ òwò lù ọ́ lálùpà ni bó ṣe lu ìjàpá lálùpà mọ́bi tó wà ní ìjàpá ṣe kú sí ibi tó wà nìyẹn ṣàárọ̀ gbọ́kàn bẹ́ẹ̀ ẹ̀pà tẹ́wọ́ fún yà lálẹ́ ibi báyìí ni àdé dúró lórí àlọ́ aládùn èyí tó wáyé sétí gbọ́yìn láti lè ṣe diamond eight point seven fm ilé ẹ̀kọ́ tí wọ́n gba ikọ̀ alálàlejò ilé ẹ̀kọ́ sí àwọn náà ni akerims kiddies academy tí wọ́n wà ní oníyan company ní agbègbè abáyàwó nílùú ìlọrin lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ìmọ̀lámọ̀ láyínká sàlàtì hm wa ni mrs muhammad awal kudirat nígbàtí olùkọ́ èdè yorùbá jẹ́ mrs muhammad awal kudirat bákan náà orúkọ yàrá lóòótì yí padà Otunrayo Oluwa Damilare Election aye nu adura mi ni je emi lo ma gbe sikaro ma student emi lo ma gba roju so n ba won ja ton koko de baba won lo emi ni kokko ni mo wa lori eto pelu mi ni awon oju ero wa ton ba wa yi soke yi sisale awon eyan wa fe lanfani lati gbo wa nile Nigeria Rafael Labolarin ati Alagba Femi Banere ti a mo si baba Adeji alo baba gba se n tesiwaju ton ba wa kale.

aṣojú Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni Ìbápàdé Ọlọ́run 1930 God of 1930 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí ànúgbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dè ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

0: Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí ànúgbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dì ọ́ o. Ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ gbẹ̀gbádùn ètò náà.
1: Ẹ gbàdúrà fún gbogbo àwọn tó ń bọ̀.
2: Gbogbo àwọn tó lè ṣàmì lónìí lórúkọ Jésù, ayére ò ní bàjẹ́.
3: Àmì
2: Jésù. Bó bá ṣàmì dáadáa nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù, wà á rẹ́rìn ayé.
3: Àmì Jésù.
2: Ìkólọrere rẹ tó ti sọnù tí Sàtánì ti gbà lọ lọ́wọ́ ẹ lálẹ́ ó yá máa gbà padà.
3: Àmì Jésù.
2: Ẹnìkan gbọ́ mi bẹ̀ yẹn ogun ìkórira lára rẹ̀ yìí. Níbo ló ti fara kọ ò lónìí ẹ̀jẹ̀ Jésù parẹ́.
3: Àmì
2: Jésù. Abiyamọ kan gbọ́ mi láṣálẹ̀ lórí ọmọ rẹ̀ yẹn lórúkọ Jésù ó máa pa ọ́ lẹ́.
3: Àmì Jésù.
2: Ogun ayé ẹ̀ máa parẹ́.
3: Àmì
2: Jésù. O máa gba ẹ̀rí ẹ̀.
3: Àmì Jésù.
2: Ayọ̀ di púpọ̀.
3: Àmì
2: Jésù. Orí bẹ́ẹ̀.
3: Àmì
2: Jésù olúwa wa.
3: Àmì.
1: A bá wa sọ gbogbo àwọn ètò yín tẹ ní lọ́sẹ̀ àti àwọn ibi tí jọ yín wà.
2: Lágbára Ọlọ́run ìjọ wa wà nílùú Ṣàwó. Tẹ bá dé Ṣàwó, tẹ bá béèrè lẹ́ni bọ́dì pé ẹ ń lọ sí God of 1930 lórí òkè Olómù nílùú Ṣàwó, wọn á gbé yín débẹ̀. Bẹ́ẹ̀ ni àràárọ̀ ní orí òkè Yanu, à ń ní prógíráàmù ní Ṣàwó lórí òkè Yanu àti lọ́jọ́ Wednesday láàárọ̀ ìbápàdé Ọlọ́run. Chọ́ọ̀chì wa tó wà ní Ìlọrin bí by the grace of God, mo ṣẹ̀ṣẹ̀ dé látorí òkè ni. Bẹ́ẹ̀ ni èmi travel, ìwọ tó bá ti wà pẹ̀lú Ọlọ́run, bẹ́ẹ̀ ni bí èmi tilẹ̀ rìn láàrin àforífojì òjijì kú, èmi kì yóò ṣe kíni o. Mo ẹ̀ṣẹ̀ dé látorí òkè, mo dẹ̀ bu omi orí òkè ìdó ilé 1000 step. Omi orí òkè ẹ̀fọn àlàyé ibi tán sí bàbá mi, Àpọ́stọ̀ Babalọ́lá, àti omi èrìò gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi. Tó bá dọjọ́ Thursday ní Ìlọrin, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣàìsàn pátá, àtẹ̀yìn tí ẹ̀ ń wọjú Ọlọ́run fún ọmọ, àtẹ̀yìn tí ẹ̀ ń wọjú Ọlọ́run fún ọkọ, ẹ jájọ pàdé ní àárọ̀ ọjọ́ Thursday. Ẹ rí pé ẹ̀yin tí ẹ wá lọ́jọ́ Thursday, mi ò sí lára àǹtí, mo wà lórí òkè. Bẹ́ẹ̀ ni ọjọ́ márùn-ún ni mo lò gbáko tí mo ẹ̀ṣẹ̀ dé. Bẹ́ẹ̀ ni mo lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So ẹ já pàdé ní ọjọ́ Thursday ní àárọ̀ kùtùkùtù ní chọ́ọ̀chì tó wà ní Ìlọrin lẹ́gbẹ̀ẹ́ ilépo Manway Filling Station. Má sunkún nínú ilé. Tó bá ipá arábìnrin orísun ẹ̀jẹ̀ yẹn sunkún nínú ilé ni kò ní rí Jésù. Máa gbé ìṣòro rẹ wá ká Jésù níbi tí ó wà. So lọ́jọ́ Thursday yẹn níbi ẹgbẹ́ ilépo Manway ní Testing Ground ní Zango, ẹ ti rí sanbọ́ọ̀d yẹn ta. Bẹ́ẹ̀ ni lẹ́gbẹ̀ẹ́ ilépo yẹn ẹ ti rí àwọn kọ̀ńténà kan ẹ̀yìn ẹ̀ ní chọ́ọ̀chì wà láàárọ̀ lọ́jọ́ Thursday tètè dé nìkan bíi 7. Omi mẹ́tẹ̀ẹ̀ta ni ó wà lọ́wọ́ mi, ọ̀fẹ́ dẹ̀ ni gbogbo àwọn tó ti ń wá. Ẹnìkan gan lọ́jọ́ Thursday tí mi ò sí nlé, àwọn tó ṣe program wọn lẹ́nìkan tó ń fún wọn, ó tún give testimony. Mo tún Ọlọ́run tún ti wá dé báyìí, Ọlọ́run ti wà ń bẹ̀ tẹ́lẹ̀, ó tún ti wá gbé mi dé pẹ̀lú omi ìwòsàn, omi ìtura, omi tí Babalọ́lá gbàdúrà sí tó wo gba àrùn. So ọjọ́ Thursday yẹn ẹ múra ní àárọ̀ kùtùkùtù, a máa gbàdúrà gan gbogbo ènìyàn. Olúwa ní gbogbo ènìyàn, ìwọ tó ní pásípọ́ọ̀tì tó ti fẹ́ expire, ìwọ tó ti due fún marriage, ìwọ tó ti due fún promotion, ìwọ tó ti due fún àṣeyọrí. Olúwa ní kan máa bọ̀ láàárọ̀ ọjọ́ Thursday ní chọ́ọ̀chì tó wà ń Lọrin lẹ́gbẹ̀ẹ́ ilépo Manway Filling Station ní Testing Ground kó tó dé Estate Junction ní Zango.
1: Ẹ ṣeun gan adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ bá mi ju nọ́mbà yín síta.
2: My WhatsApp number is 08 0 60 74 74 25 08 08 0 60 74 74. Àwọn kan máa ń kọ́ble pé àwọn pè mí mi ò rí gbé, ẹ má bínú, ẹ má mẹ́sẹ̀jì mi lórí WhatsApp àbí ẹ gájọ pàdé lórí ilẹ̀ agbára. Mi ń ṣe èèyàn burúkú ṣùgbọ́n lórúkọ Jésù yóò rọrùn fún gbogbo wa. Ohun tí mo ní náà fún gbogbo wa náà ni wípé Jésù náà ni Olúwa. Wọ́n jẹ́ kẹ́nibọ̀dì ó tàn. 08 0 60 60 74 74 25 25 08 08. Ẹnìkan dẹ̀ ń béèrè lọ́kàn ẹ̀ yẹn pé so tó bá wá èmi ò ń lo ẹni protocol wà á rí mi bí Jésù ṣe train mi nìyẹn. Kò anybody ò ní dẹ́ dú ẹnìkan sọ pé tó bá dẹ̀ wá bẹ́ẹ̀ ṣé ò máa rí pásítọ̀ ìtorí nǹkan tó ti là kọjá. Mi ò kí ń allow kẹ́nibọ̀dì ó dá ènìyàn dúó tó bá fẹ́ rí mi tí Babalọ́lá ṣe ń ṣe láyé ẹ̀ nìyẹn.
1: ẹṣun gan ẹ gbadura si awon mi tawon eyan
2: gbe ohun oluwa gbo mi ya jade tori wa mu wa de fi we ohun oluwa nbe lori omi pupo ohun oluwa sara ohun oluwa mi agiju ohun oluwa mi agiju kedasi ohun oluwa lo mu agbobirin bi ohun oluwa lo fi godidia ninu temple lorukuruko soro ko ya gbe ori yin soke eyin ena na ka gbe yin soke eyin le ko ayaye abogo wonu mi wa agbara olorun ti mo wo wonu mi wa olorun joseph ayo baba olorun wonu mi wa for me isi se ya lo for me isi se
3: amen
2: for me isi se agbara
3: amen
2: edidi agbara olorun alaye wonu mi oluwa ni wadura won to gbo mi jade o mi isi se iwo sa ogun re para o gbatura o gba yanu o gba sebu o gba isan to na Sing it on and no way
3: about
2: me. Only no size of
3: me.
2: I am about to say, Yes, what do I want?
1: Hallelujah.
2: Hallelujah. Bogwa awon eniyan oni ni o program yi lo ma expire to e ki asanwo te ka san beni. Gbogbo eyin omo Olorun patapata e mo bless Program yi OPE account yen
1: 80 63
2: 74
1: 74
2: 25
1: 25
2: 08

Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ń ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ gbẹ̀gbádùn ètò náà.

0: bẹ́ẹ̀ni okòwò kan téèyàn lè kówó létẹ́yìn ò ní kábàámọ̀ ó nílera òun àtàlàáfíà ọmọnìyàn iléeṣẹ́ jẹ́rìgò dìtẹ́ bí àlàáfíà òun lọ́wọ́ náà wà lé agbá pẹ̀lú mi ẹ bá ń kí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa pé wọ́n kú dédé àkókò ìsà.
1: Alátiléeṣẹ́ jẹ́rìgò ni àkókò yìí.
0: Yes, sir.
1: Ní àkókò yìí a fẹ́ bára wa sọ nípa ọ̀rọ̀ àlàáfíà.
0: Okay.
1: Àwọn product wo ni a lè lò
0: fún àlàáfíà wa,
1: fún àlàáfíà àgọ́ ara wa, tara
0: òfin bó ṣe yẹ kó rí.
1: Bẹ́ẹ̀ni òun ni mo fẹ́ ká discuss.
0: Àwọn product wo ni yẹn sà.
1: V-Mass Ganoderma coffee. A máa ń pè ní Ganoderma Lucidium coffee.
0: V-Mass Ganoderma Lucidium coffee.
1: Bẹ́ẹ̀ni láti ìlú China ni wọ́n ti ṣe coffee yẹn wa.
0: Iṣẹ́ kí nìyẹn sà.
1: Kò fi ṣe coffee tó ní caffeine
0: nínú. Kò ní caffeine.
1: Rárá o, it's Ganoderma Lucidium coffee. Ó máa ń boost immune system.
0: Ó máa ń boost immune system èèyàn.
1: Ó dáa fún liver wa gan.
0: Ó tún dáa fún liver. Okay.
1: Then ó dáa fún blood sugar.
0: Blood sugar.
1: Tẹ́wọ́ ara ẹni tó wá ṣe wàhálà lọ látàárọ̀ tó fẹ́ sùn. Ẹ jẹ́ kó mú Ganoderma coffee kọ́ ra po torí tíì ni.
0: Okay.
1: Ó gbé ìlera kọ́ lọ sùn.
0: A ṣe wàhálà látàárọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: A wá fẹ́ sinmi lálẹ́.
1: Bẹ́ẹ̀ni anti stress bẹ́ẹ̀ni.
0: Kéèyàn
1: kọ́fí ẹ gbé ìlera kẹ sùn.
0: Omi tọ́ lọ́wọ́ wọ́ di àbí tútù.
1: Omi tọ́ lọ́wọ́ kẹ fi po.
0: Okay.
1: Ganoderma coffee ẹ má fi ṣeré.
0: Okay.
1: Ẹ jẹ́ lọ wo gọ́ọ̀gù kẹ wo àwọn iṣẹ́ ti Ganoderma Lucidium coffee tó ń ṣe. Ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tẹ ní ìpèníjà ojú. Tẹ̀tí náwó náwó náwó náwó náwó.
0: Ìpèníjà ojú.
1: Bẹ́ẹ̀ni ìròyìn ayọ̀ ti dé báyìí o.
0: Okay.
1: Bóyá glaucoma ni. Bóyá cataract ni. Èyíkéyìí níwọ̀n ìgbà tí ojú yẹn ò bá tí ì lọ.
0: Tí èyí tí ì lọ pátápátá.
1: Okay. Iléeṣẹ́ double plus. O ti dé Nàìjíríà báyìí.
0: Okay.
1: Àwọn ni wọ́n ń ṣe quantum eye glasses. Glasses yẹn ẹ máa ra.
0: Okay.
1: Ó máa correct ojú yẹn.
0: Ipò yòówù tójú yẹn bá wà.
1: Ipò yòówù kọ́ mọ́ṣáì wà ní ìgbà tí ọba
0: tí ì lọ tán.
1: Bẹ́ẹ̀ni so ó máa correct ojú yẹn.
0: Okay. Ifá
1: glasses yẹn ó wà transferable.
0: A lè lo lo
1: lo lo lo lo
0: alo tó lo.
1: Lo.
0: Bí n bá lò tó ṣiṣẹ́ fún èmi tán, mo tó lè fún ẹlòmíì.
1: Bẹ́ẹ̀ni.
0: Ká tó kú omi glasses yẹn, bó o la ṣe lè máa wojú tó lè ṣiṣẹ́ fún.
1: Ní wọ́n ìgbà tí ojú yẹn ò bá ti fọ̀. Tó sì ń rí òye náà pé bàtà mọ́ná dẹ́ o.
0: Okay.
1: Tá a bá ṣe ìròyìn náà wọn kí wọn rà ó máa correct ojú yẹn be it cataract glaucoma or any kind of eye problem.
0: Okay.
1: Nǹkan tó ń wà fún nìyẹn.
0: Okay.
1: The glasses is 320,000.
0: 320,000 naira.
1: Bẹ́ẹ̀ni.
0: Okay.
1: Iléeṣẹ́ kan ṣoṣo ló ń tà ní Nàìjíríà. Tẹ bá ti ní the glasses yẹn ẹ pè wá.
0: Okay.
1: A bá yín send there lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Lójú ẹsẹ̀ ni wọ́n gbà.
1: Tẹ bá ti make payment yẹn.
0: Okay.
1: Ẹlẹ́kẹta ó ní amọ̀sí say no to malaria.
0: Ká sọ pé rárá sí ibà
1: èyíkéyìí
0: irúfẹ́ ibà tí ibà jẹ́.
1: Nílá wa introduce you V-Mass mosquito repellent.
0: Ok oògùn ẹ̀fọn ni o.
1: Oògùn ẹ̀fọn ni o.
0: Ok.
1: Ṣùgbọ́n wọ́n ṣe bí perfume. Kẹ̀kẹ́ spray sí ara yín.
0: Bí perfume olóòórùn dídùn náà ṣe ṣe.
1: Bẹ́ẹ̀ni òórùn rẹ̀ ò kí ń pààyàn lára láti ìlú China láti kó wọlé.
0: Òórùn rẹ̀ ò ní láìfi kankan. Kò sí ife mímú pẹ̀hẹ̀ pẹ̀hẹ̀ pẹ̀hẹ̀ yìí kọ́.
1: Ìgbà tẹ̀ lè lò.
0: Ok.
1: Ìròyìn ìbẹ̀ni wọn wà.
0: Ok.
1: Ṣé wàá rí àwọn oògùn tí mo ti pẹ̀lú ṣáájú yẹn. Èmi ni mo fẹ́ ra Ganoderma coffee.
0: Ganoderma coffee.
1: Àti eyeglass yẹn.
0: Àti mosquito repellent yẹn.
1: Ṣeré eyeglass. Ìyá correct yẹn ni yẹn o.
0: Ok.
1: Eyeglasses yẹn. A máa bá yẹn order rẹ léṣe wa ni.
0: Ok.
1: Ṣùgbọ́n ẹ fẹ́ ra Ganoderma coffee.
0: Coffee.
1: Àti mosquito repellent. Ó wà ní Aromakeyi pharmacy.
0: Ok.
1: Níwájú division. Ó wà ní One Step Pharmacy.
0: Ok.
1: Ní Sunbay.
0: Ok.
1: Number 3 Oro Road Akọlapọ Moye Plaza off Taiwo Oke Ìlọrin. Gbogbo ọ́fíìsì múra ọkọ̀ ìlú ìlọrin pátápátá ni wọ́n wà.
0: Wọ́n wà.
1: Ẹ mọ́ gbàgbé wípé mo sọ wípé gbogbo ẹni tí a fẹ́ ra mosquito repellent nìkan. Ẹ lọ sí Chupet Cosmetics.
0: Ni mosquito repellent nìkan.
1: Nìkan ló wà nbẹ.
0: Ok.
1: Báwọn ìtókù yẹn ó wà láwọn pharmacy tí mo dárúkọ yẹn. A fẹ́ alágbàtà fún oògùn ẹ̀fọn yìí káàkiri ìlú Kwara State àti Nàìjíríà.
0: Ok.
1: Ẹ wá gbọ́ mi. Èyíkéyìí ìpèníjà àgọ́ atẹ bá ní. Bóyá sugar level yín ni. Bóyá BP ni. Bóyá inú egungun ara inú tíndùn yín ni. Àwa ní wellness package. Àwọn products tí ò ní chemical ta import láti China.
0: Ok.
1: Ẹ pè wá ìlú Ògbómọ̀ṣọ́ la wà. A wà ní Jerry Gold Wellness Center ní Odetomi Street.
0: Ok.
1: Odòru area ní ìlú Ògbómọ̀ṣọ́.
0: Nọ́mbà wo náà lè pè sí?
1: Ibikíbi tẹ bá wà a bá ń ṣe ewé bí ìlògùn yẹn síbẹ̀.
0: Síbi tán bá wà.
1: Àlẹ̀ kan yín bẹ́ẹ̀ ṣe máa lò. Ẹ pè mí tàkẹ́ WhatsApp sórí nọ́mbà yìí 080
0: 0804
1: 3489
0: 80 0804 3489
1: Àlàáfíà wa kò ní fi àfíà.
0: Àmì àtọ̀pọ̀lọpọ̀ àmì.

0: Pe me sori number ti mo pe fun yi na 080 574 66 077. 080 574 66 077. Ki wa ni ma wa fa awon kini isi enu eda eniyan ni bi ki a ma fi eyin si nkan to ba le to lagbara bi minerals abi bi koki ti a ba tin fe yin si ile ra won o le ko ba eyin ati nkan miran be lo ki eniyan ma fi eyin je nkan to le bi egungun to le abi ki eyan ma je nkan to ni egun to be le gun yen leyin bi eja ti o ba moju to aye o le gba laye ti nkan ma store si be tawon kan kan o ma wo nu be to ba wa tin di joke ta yo di nkan tin form kokoro ta nwi papa julo lawon igba miran eyan le ma je nkan ko fe yin pa okuta logigi o le ko ba eyin iwo to ba ti wa ri apere awon kan won yi mo jina se mi babo ni pasa kokoro baba 30 minute ti eyan ba fi eyin je nkan to le abo fi si nkan to le o le create o abi ki eyin e ko san ti nkan ma wa store si be yo wa di nkan ti o fi wa gbalẹ ti nti an pe ni kokoro yo fi wa gbalẹ lenu eni na iyen ti nkan ti eyan ba je ba ti ro pa mo sibe ti o ri bi jade eyin kikan e kan se mi babo ni pasa kokoro kokoro ta n soro nipa re yi o je nkan to buru o dabi terrorist of the teeth ni tori pe o ready lati yo gbogbo nkan ti nje eyin ede eniyan lati mo si nkan kan be mo be na lawa na si wa ti wa si awon ogun kale ni ti gbalode lati mo fi koju awon igbenija yi awa na mura pa akokoro yi kale gege bi ko je nkan ti etete gbogun ati wa mura re kale togun togun togun togun inu awon ogun ti awa fi seran lo fa awon eyan to je ni ile ise ti wa o na ni ogun ti egbo ti awon eyan pe ni pasan akokoro atun lati tun si ogun kan ta n pe ni anti toothache to je pe o ma gbiyanju fun awon ede eniyan nipa pe gbogbo ti n je yin yo si di ohun gbagbe lagbara olohun emi baba ewe dola a wa ni gere alimi roundabout te ba ti debe e bere rasia omoto ibe la fi sejoko e si ma ri wa lati aaro ni ago mesan si ago marun abo irole amo ni ojo sunday ti n je ojo simi laarin ago mewa si ago merin osan lele ri wa bakana ni ile ise wa ati ni awon ero igbalode lorisirisi in to ni se pelu complete tooth equipment and tools o ti wa ni ile ise awa omo ba ewe dola ultrasonic scaler machine o ti wa nle lati fi se itoju enu feyan omo ya wa lowo poku check retractors o ti wa nle na feyan omo ya wa televista fi se itoju eyin fun yin lowo poku check retractor yi o na lawon mi n pe ni lips retractors be lawon miran si n pe ni mouth retractor ni ile ise babo ni pasan akokoro omo ba ewe dola bákan náà dental lead teeth whitening lamp machine o ti wà nílẹ̀ náà ní agbára tọlọ́hún lówó pọ́kú láfiṣe ìwòsàn fún yín eyín tẹ́ ń rí i ó ní ẹ̀ka tó pọ̀ gan tó ní ẹ̀ka ní oríṣiríṣi bí eyín ṣe jẹ́ ọ̀kan ẹ̀ka ti bẹ́ẹ̀ tó ṣe pàtàkì jù tó ìjásí pé tí nǹkan bá ilé ṣe ìdààmú ni wọ́n kó bá ara àfi kéèyàn tètè mójútó eyín ó ní gbòǹgbò ó ní egun nínú bẹ́ẹ̀ náà ló sì ní àwọn san kéékèèké tí wọ́n pè ní versus tí ó máa gbẹ́jẹ̀ rìn tí nǹkan bá ti ṣe a máa ṣàkóbá fún ẹ̀dá ènìyàn bẹ́ẹ̀ náà sì ni eyín ó ní adé tá à ń pè ní crown òun lẹ̀dẹ́ ènìyàn tẹ́ ẹ̀ rí yẹn tó bẹ́ẹ̀ fi lè fọ́ tí nǹkan bá wá nǹkan bí egun tó wà nísàlẹ̀ abẹ́ rẹ̀ yóò máa mú ìnira wá kàn sí èmi bàbá onípàsán akòkòrò bákan náà eyín tẹ́ ẹ̀ rí yẹn ó ní gọ́ọ̀mù tiẹ̀ tó lẹ ìrìgì papọ̀ mọ eyín tó bá ti ní ìṣòro a máa mú eyín mì kàn sí èmi bàbá onípàsán akòkòrò bákan náà ó ní tí à ń pè ní root ìtàkùn rẹ̀ tó fi gbé amú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti ní ìṣòro kíní kejì ó lè máa fi rí fífọ́ ara ríro ara títa kàn sí èmi bàbá onípàsán akòkòrò ní gèrè alimi roundabout ọmọ bíi owó dọ́là bàbá 30 minutes eyín tẹ́ ẹ sì rí yìí tí ìdààmú bá ń bá èyí tá à ń pè ní upper teeth ó ní ìtọ́jú tá a sì fún èyí tá à ń pè ní lower teeth ìtọ́jú ẹ wà lọ́tọ̀ bákan náà front teeth ó ní ìtọ́jú tá a fi ṣètọ́jú ẹ yàtọ̀ sáwọn èyí tó wà nínú tí ẹ̀dá ò lè fojú rí fúnra ara rẹ̀ àfi tá a bá fẹ́ bá a ṣètọ́jú ẹ ọlọ́run ọba kò ní fi àìsàn tí ò gbógun fi ṣẹ̀dá ẹnìkọ̀ọ̀kan o ẹ kàn sí èmi ọmọ bíi owó dọ́là bàbá 30 minutes ní gèrè alimi roundabout ẹ bèrè rasha omoto tẹ bá ti dé gèrè alimi roundabout ẹyẹ méje jásá ọmọ bíi owó dọ́là bàbá onípàsán akòkòrò nọmbà mi náà ni tún pè fún yín lẹ́ẹ̀kan yìí 080 574 66 077 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 080 574 66 077 bàbá onípàsán akòkòrò ọmọ bíi owó dọ́là àìsàn tí ò gbógun ní sí ọkùnrin sí ìran rẹ o àmì.
1: Omo ba ewe dola baba oni pasa kokoro nki yin o se ni to ba moju ogun ni pabi nire gugu eyin je ti dagadarugo se reyi jeran be se nfe esun moto si omo ba ewe dola baba oni pasa kokoro baba 30 minutes loko gbogbo n to ba jo ma kokoro eyin tabi kokoro to ba ndani la mu ninu enu.

0: Ọ̀dá àǹtí tí ò lè rẹ́rìn láàrin èèyàn torí pé gbogbo eyín ti dẹ̀rà. Ọ̀nà àbáyọ sí gbogbo òṣòro eyín ń bẹ lọ́dọ̀ ọmọ ọba Ewédọ́là bàbá onípàṣọ akókóró 30 minutes. Kí ni ìtumọ̀ 30 minutes yẹn gan? Ó máa yé eyín nígbà tẹ́ ẹ bá débẹ̀. Ìtọ́jú akókóró nílànà tìbílẹ̀ tí ò mú ìnira dání. Má lọ yọ́ o. Gbogbo eyín tó ti dẹ̀rà, eyín tó ń mì, ká máa fọnu kó máa ṣẹ̀jẹ̀. Ọmọ ọba Ewédọ́là bàbá onípàṣọ akókóró ni kẹ́ ẹ kàn sí. Kòkòrò tí máa dani láàmú nínú eyín ni wọ́n ń pè ní ságówọ̀. Bí kòkòrò ọ̀hún bá gbilẹ̀ nínú eyín, ó lè fa kẹ́nu ó máa rùn. Sí ọmọ ọba Ewédọ́là bàbá onípàṣọ akókóró 30 minutes lónìí kò bọ̀ nínú ìṣòro lórí 08057466077. Eyín tó ń mì tí ò tí ì yọ, ẹ kàn sí bàbá onípàṣọ akókóró 30 minutes.
1: Láwọ̀ lẹ́sùn lábala sọ síta.
2: Ẹ̀lú ẹ̀kalẹ̀ o, orúkọ mi ni ẹni tọ́lọ̀ mọ̀, mo fẹ́ sọ síta ni o.
1: Ṣé ẹni tó bá dákẹ́ tara rẹ̀ bá dákẹ́ ni?
3: Mo bá ya nǹkan tó sú mi, ikú ò ṣe kú fún mi ni, pẹ́pẹ́ ikú rọrùn fún mi ni, àti ní kí n gbé ka jẹ.
4: Mi ò máa bójú ogun láyé o, bá má ti múra sílẹ̀.
1: Wọ́n dákẹ́ wọ́n fi ronú para rẹ̀.
5: Ẹjọ́ kíní èdè wọn ń tẹbi wípé àwọn ọmọ tó bí fún mi gan ikú ìra ti ń wá.
1: Gbìyànjú kọ sọ ọ síta lórí ètò láwọlẹ́sùn lábala sọ ọ síta. Kọ́kàn rẹ̀ ó fúyẹ́ ká lè sorun àsùn forí lóṣùká. Kọ́kàn ó sì balẹ̀ dẹ́dẹ́dẹ́.
6: Wọ́n lẹ́rí wọn péjọ, ọ̀rọ̀ mi lọ fi ṣe ké.
1: Láwọlẹ́sùn pẹ̀lú abala sọ ọ síta lórí ìkànnì Diamond FM láti gbogbo aago mẹ́sàn-án alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday.
7: Ẹ kalẹ̀ o, ìtòyìn ni a fẹ́ dá sí o. Àkọ́kọ́ òun ni ti ìyàwó tí ó máa ń pẹ́ kó tó wọlé.
1: Àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn, ọ̀rọ̀ ìyànjú àti orin tí ń tuni lára nígbà ìpọ́njú tẹ̀dá wà nínú ìdojúkọ láwọlẹ́sùn lórí Diamond FM. Ètò fún gbogbo ẹbí kò ṣe é má gbọ́ ni.
8: So a kin kaabo pada sori eto e seun ko ni baje o eto wo san gbo won na la npe ni lawo lesun lori kan diamond 887 fm ni lu lori la pa bi na la ta komo lesi adupe pe lon tin ba wa rin rin ajo wa lokokan lejeje ba tin seto fun ti toni opolopo awon lo si tin gbonju lati so sita e ma gbagbe wipe ati ni awon meta kan to ti gbonju ati so sita okunrin akoko kan so won ni ọkùnrin kan wo bẹ́ẹ̀ obìnrin kan náà sì ń wọ́kùnrin gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Báwo lọ ṣe lè gbé pọ̀ ní rẹ́pọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn méjèèjì aṣèrẹ́gi aṣèdidi ara wọn ti ọkọ àti aya yìí tí wọ́n sì fẹ́ra wọn ní rẹ́pọ̀ tí fẹ́ ọlọ́run sì máa wà láàrin wọn tí ò ní sí wàhálà. Àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì arábìnrin kan sọ síta wípé tó àbúrò àwọn lẹ́ni yìí ó fún bí ọdún mẹ́rin tó ti ṣègbéyàwó wẹ̀ lọ́kọ rẹ̀ wọn ò gbọ́ pa o wọn ò sì gbọ́ po o tó sì túmọ̀ sí pé nígbà tí ìrìn àjò wọn náà sì wá ń tẹ̀ síwájú nǹkan kan ṣàṣẹlẹ̀ débi pé ọkọ wọn yìí ó wá sọ wípé kí àwọn méjèèjì kan ṣe kínni kan dádùn dùn wọn lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ láti bí ọdún kẹrin tí gbéyàwó yìí tó ti dàbíi pé ọkọ ti wá ẹlòmíì lọ tó sì ti fẹ́ èèyàn míì láti 16 years di wákàtí tá a wà yìí. Arákùnrin yìí òun ti mú ẹlòmíì ó ti fẹ́ obìnrin míì ṣùgbọ́n arábìnrin yìí ò tí rìnrìn àjò láti sọ pé tó jẹ́ kí n bọ́kọ míì lọ àbí jẹ́ n bọ́kùnrin míì lọ ká sọ̀rọ̀ àwa dọ̀kọ àtaya kò sórí ọ̀fẹ́ náà. Ṣùgbọ́n nígbà tárábìnrin náà pinnu láti sọ pé gbogbo àdágbé yìí náà ti pọ̀ ju jẹ́ kí n tiẹ̀ rìn síwájú díẹ̀ lọ́nà àwọn kan náà wá sọ pé tọ́ ọlọ́run ò fọwọ́ sí kọ́kọ́ àtìyàwó kọra wọn o. Ẹni tẹ́ ẹ sì ń sọ fún pé ọlọ́run ò fọwọ́ sí ọkọ àtìyàwó kọra wọn yìí ọkọ rẹ̀ ti fẹ́ lòmíì ó ti rìn ó ti move on báwọn ilé ìbò arábìnrin ló kù kó ṣègbésẹ̀ tiẹ̀ nírú ọ̀rọ̀ ìwá jáde kí ló wá kù tó yẹ kárábìnrin ṣe. Nígbà tá a wá ń bètò náà lọ táwọn èèyàn ti ń wọlé lọ́kọ̀ọ̀kan léjèèjì tí wọ́n ti ń dá sí i ní arábìnrin kan náà tún pè wọlé wọ́n ní wípé tó àwọn fẹ́ bá arábìnrin kan sọ ni o wípé ọlọ́run ti ṣe fún ti bímọ mẹ́rin ṣùgbọ́n wàhálà wà wàhálà tó lè ṣẹlẹ̀ ni pé oko ti arabirin fe nigba to ti bi mo merin won ni ko sanwo ori arabirin to tumo si pe won ko bi mo ni won fera won bi mo sugbon won ti samon kankan to ye kan se to ye karakunrin se lori obirin bi pe to ile wo pamo lara kunrin ti n sise to si je pe gbugba won mo ton bi arakunrin ma sanwo lewe won to ba ti sanwo lewe nikan lo ba tan owo boya jije ni o owo pe boya won ni din kankan le ni o owo pe e ti mo gbera gbera ruru awon owo kekeke ba won to si je pe o ni tumo essentially ni eyan le kari e won arakunrin yi o se kini ko soju se e lapa abe bi pe to arabirin iworobo ni tin se tin jamon tin jamosi tin ja gbogbo re bi tin ja gbogbo re na lo ti ka laye o ti deru ta nri eru agba ta nru sorun omode lara arabirin de bi pe to en to wa sele na ni pe won ni won ba gba arabirin lo sipitu ngba to wo kale lo ni eje ruru lo sele to eleyi ti wa tin dile mo le mo eje ruru boko re so boko re ba ti egboye bi o ti on ni pe to o ti so o awon si wa ri pe akisi pataki ta won ri ni pe gbugbo awon to je bi imole bi oko eyin oko na wa ko si seyan kankan ti o ti e so pe ko na wa leyin aya yi na na wa fi so pe to se igba ti gbugbo re wa ri bayi se se pe ife ti wodo o ti le mu mi bayi kini ka won se se ka won si wa ni ru igbeyawo be abi ka won kuku se kini ka won toko leti bo simbo mi keke bi o ti arabirin to ba arabirin so na re o 0913 655 6952 0913 655 6952 tabi 0913 655 6864 0913 655 6864 Number inye 64 inye ni ti WhatsApp.
9: Eku eto lo ba ku. Ibi ti eni ti o ni eni ti wo ko eni ti wa lo. Seri ti ba gbo yi dada. Gege bo se so. Seri eni ti wa ya. Boye o leyan ti wa ya lo ton ti. So bi se pe boya jo wa ko. According to me, mi se gbo ye o ti si pa jo wa ko. So eni ti wa ya. Yo konfa adua na ni yo si ma sise to adua en ti wo ko na won o konfa adua won na ma sise to adua re ni en to so pe won ti lo oko won fi mu le won ti lo fe yawo mi won gan ti jo pe ju esin ni se wa ni esin 16 years ti jo pe ju so ti ye e ko ti mu fun ti pe so anu pẹlu abi ti ẹun se je yen ti eleketa to wa so sita yi o lagba di lati le ni ọrọ wọn yi ti wọ wa nigba ti ati ile lo ti wọ wa o ti yẹ ke ka ti ka o ti wọ wa lati le o ti n ti mi mi o pan le se ni pe to awon na o jara mo seni o ti ka ma wo side oko awon mo tori ba se wa awon nisin tokunrin kan ba ni ohun o bo gbogbo ohun mo bo bukata awon iwo ni o kan ma san awon je ni tori omo si pe bi merin ile ti kun o ti abi ka te pa mo se won kan ma wo side oko won awon olohun ni dale won wo Akweto.
10: Friends, baba o. Akweto. Aku Sunday o. Emi a se pupo. Akweto na. Ola ma ba yin to. Oruko mi ni Busco lati Ilorin. Ti ya oni Bibeli den mo fe da si o. A ti fira wan le lati 16 years. To de je poko na lo oko lo ko sile lori pe boya won ajo bimo funra. So don't say I've ever married since then. So we be Billy's a beginning. But all our answer man sorry, be Billy could not. You go in by with this old world, Uncle. But I got it that is not physical at 16 years ago. Ah, you know, I'm a twist to be Billy laws, it be in Bible 2 hours. Then you got to answer, I can walk away, I can wire. Although, yeah. So don't walk or don't deck, but then don't wire. Come by our answer now. Ah, I want to put that on here. Come by our answer. A widow. Fresh, Baba. Busco ni le kan si lati lo ni e olomo merin mo fe da soro o ohun lo fe fun la attention gbogbo nkan ti an so yi nkan tagbare ba gbe ni ko ma se nkan tagbare ba gbe ni ko ma se so ko soro gbe kini kankan de bi ko ma se wahala ma fe o si re lesi nkan tagbare ba gbe ni ko ma so ni ko ma se o so bo je gari lo ba ri mule fa won mo to be okunrin ya ti fe to lohun se nwa ni because ngba ton ni han wa o je banka boya security lo wan se bank sha e ma pe elomi mo sa ma ro pe ngba to ba ti se je pe bank lo ti sha a ma ro pe ba pe kin den to ba je pe security gan at least o yan ma ntoju le ni won ba do na gugu nkan ko le yan le lagbara lati se o ah so awo en to lori oni fila sha so gbe yan sa ma ko ma dare la mo mocho nkan ta gbare ba gbe ni ko ma se o de bi pe o tun ni appetence you know ko ma
11: e ka le lutu e kwa ta o emi la lon eni tolo mo o ni eyan mi kan to ni to n ba ti sun o ma la la pe o n bo bi sun o to n ba ti ji o ma ri pe o ti da sara mo ti wa se awon gbianju kankan tẹ́ pé kínní yẹ kó lọ mo á ní kí n bá sọ́ ti ta nǹkan tí ó bá lè tún ṣe káwọn èèyàn gbà ní mọ́ wọn.

0803-678-6865. Ẹ má pe ẹ kàn sọ síta síbẹ̀ náà ni tó a ti ń lọ láṣàlẹ̀ inú. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá tẹ́ ẹ bá wa bẹ̀rẹ̀ ètò tẹ́ ẹ bá wa gbédé àárín gbùngbùn tẹ́ ẹ sì bá gbédé parí. Àdúrà tèmi náà ni pé Ọlọ́run ò ní fi wá sílẹ̀ o nígbà kankan lágbára Ọlọ́run. Gbogbo tí ó sì dàbí tí ohun tí ń gbé wa lọ́kàn yìí tó ń gbé wa lómijé yìí tó fẹ́ fìrètí sàárẹ̀ sọ́kàn wa lágbára Ọlọ́run. Ọlọ́run dẹrin pẹ̀kẹ̀wà yóò yà wá lẹ́nu lágbára Ọlọ́run. Ẹ jẹ́ ká máa lọ lórí ètò láṣàlẹ̀ èyí tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run. A tún máa wọlé pẹ̀lú àkànṣe ètò láwọlé sùn lábala sọ síta. Precious Afolabi òun ló kọ tèmi o. Fresh Babao.

àwọn àgbà náà ló sọ pé bàbá rọdẹ àárè kùtù ọdẹ a lè rọmọ ọba ká má rí dànsákì ẹ lè gbóhùn wá sẹ kẹ má mọ pé orí ìkànnì diamond 887 fm náà láti ń ṣe kínni tá ń dún ẹdun tá ń gùn bí òwe látàpá bíbá e precious àfọlábí òun lóko tèmi tọ ètò tó tún ti gorí àtẹ ètò báyìí àwọn èèyàn ti ń fò lórí bẹ́ẹ̀dì báyìí orí bẹ́ẹ̀dì lọ́n ti ń fò báyìí pé tọ́ kò sẹ́ni bí ìyá tún dé tẹ́ndísẹ́díkì dk1 bàbá lọ́wọ́ tá a wà yìí bàbá ó ti yẹ yín lórí apá abẹ ṣùgbọ́n irọ́ bàbá dé fìlà sí ni èmi gan ti kí bàbá gan bàbá o ṣòyí ẹgbẹ́ fàjà náà lè tòótọ́ gorí àtẹ báyìí tọ́ ẹ jẹ́ ká máa wọnú rẹ̀ lọ́lọ́kọ̀ọ̀kan léjèèjì mi a máa sọ pé bẹ́ẹ̀ bá gbọ́ ẹ lè mọ̀ ẹ jẹ́ ká gbọ́ ètò yìí láṣálẹ̀ yìí ní towó ni ní tọmọ ni níta ìkú baálé ọ̀rọ̀ tọ́ ibi tá a bá dé lọ́sẹ̀ tó kọjá ẹni tẹ́ ẹ bá ń bá wa lọ ẹ jẹ́ ká wò ó ṣé òun náà la tún fẹ́ ṣe kí ṣàfẹ́ continue ẹ ni àbẹ́ ẹ tún fẹ́ gbé mi lọ́tún láṣálẹ̀ yìí bẹ́ẹ̀ bá gbọ́ ẹ lè mọ̀ ẹ jẹ́ ká gbádùn ètò yìí láṣálẹ̀ ṣóyẹ kó fàjà pẹ̀lú prince dr mayowa kò sẹ́ni bí ìyá dẹ́ńsẹ́díkì dk1 ọwọ́lọ́wọ́ precious àfọlábí láìpẹ́ láìjìnà òun lòun prince dr mayowa kò sẹ́ni bí ìyá.

tọ́ bí ó ti rí ni dr sikiruande barrister wí yẹn àkọ́kọ́ ni pé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dá sí ètò lórí ètò àti lẹ́yìn ètò ọlọ́run mi dúpẹ́ fún yín àbòdín tolókun àbòdín tọlọ́sà ẹnìkan rójú apá àná lára omi òkun gbogbo ibi tẹ́ ti mú àti dátà àti káàdì gbogbo tẹ́ fi ń pé tẹ́ fi ṣe gbogbo ọlọ́run mi lẹ́nu yóò mọ̀ bùkún yín ẹ mọ̀ jẹ́ kó yàn lẹ́nu ó wá bẹ́ẹ̀ ó wá ọdún bọ́nà sí ni yóò wá lálẹ́nu torí mo ti mọ̀ pé tọ́pọ̀lọpọ̀ ó mọ retí tẹ́lẹ̀ ni pé ibi tẹ́ bọ́rọ̀ Alhaji Abdulkudus Akande Obi Sere àti Alhaji Abdul Wasu K1 the ultimate ni a mọ̀ bábọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ democracy ó kàn wá gbìngbìngbìn kódà tó tún sẹ́ ò mọ̀ wá là àgbọ̀dọ̀ mọ́ mẹ́nuba bẹ́ẹ̀ ni kí n mọ̀ pé àgbọ̀dọ̀ mọ́ mẹ́nuba àgbọ̀dọ̀ mọ́ mẹ́nuba torí àṣàgbàgùrù tó lọ rẹ̀ pé lọ dúró sí ojú tó lé ojú tó kò kí lá ń fa kí ni jẹ́ democracy ìjọba àwa wa kí lá ń fa ni ẹ̀ ó dá ṣé àwọn ata wà nílùú láti ìgbà tá a ti wá bẹ̀rẹ̀ ṣá wá jẹ́ àǹfààní ẹ̀ àbí àjẹ́ mélòó la jẹ nínú àǹfààní ǹjẹ́ n tó yẹ ká jẹ lájẹ nínú àǹfààní democracy ẹ sáwọn bá ọkà lọ tẹ bá ní ká owó láti ìgbà tá a ti wá bẹ̀rẹ̀ rẹ̀ báyìí tá a ti bẹ̀rẹ̀ báyìí tí n bá tí n bá ní fi kún tí n sì ní bùkù mo rò pé tí n di ọdún mẹ́tàdínlọ́gbọ̀n báyìí tó yẹ láti 1999 títí di ìsín bẹ́ẹ̀ ni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n tó lè mú pè ní 27 years báyìí tí ò sámúlù mọ́lá ń bẹ tí ò lábà wọ́n rárá pé bóyá àbáwọn kan tó ń gbàjọba ó dá kí ni àwọn àǹfààní tá a ti wá rí ṣé n táà ń retí la rí àti yí tá a rí àti yí tá a rí àti ṣe dáa sí ní táàrin tí ń la rí àti yíta rí ta faramọ́nà ẹ sáà mọ̀ bá wa kalọ̀ ọlọ́bọ̀tì ni mi kí barista yẹn continue.

èyí tó tún jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí n tún fi kun a ti sọ ọ̀rọ̀ náà rí níbi nígbà tá à ń bá ìtàn kan bọ̀ ètò kan bẹ tí wọ́n máa ń ṣe nígbà náà nìbàdàn à ń pètò náà ní ẹni bá láyà kó wàwọ̀ lórí mùmáwòrán kan ní ìlú kan nípínlẹ̀ ọ̀yọ́ nígbà náà lọ ti kwara wa ń bì à ń pè ní tamma lásìkò náà ìjọba ológun kan ló wà lórí oyè ó wá béèrè ẹni tí ń béèrè wá béèrè pé ẹni báyìí lásìkò báyìí ìjọba wo ló wà lórí oyè ẹni tó wá fẹ́ fèsì níjọ́ náà lọ́hùn kò mọ èsì ẹ̀ ó gbé gbági ìyẹn tó ń wá sọ ni pé òun wá ní ẹni báyìí ni wá ní ìdí àgbọn ni gẹ́gbẹ́ sọ ìwé níjọ́ náà lọ́hùn mo ti sọ̀rọ̀ yérí ó ní ìdí àgbọn ni atọ́kùn ètò wa ń sọ níjọ́ náà lọ́hùn pé ìdí àgbọn kọ́ ìdí ọ̀pẹ ni sẹ́rí gbólóhùn tó sọ pé ìdí àgbọn kọ́ ìdí ọ̀pẹ ni kò délé níjọ́ tá à ń wí ibi títí ń ṣètò ń parí ètò ń jáde báyìí ni wọ́n náwó gan ni ó ní dìkírí tí wọ́n fi gbé lọ́dún tá à ń wí léyìí tó já sí pé kò lè ṣẹlẹ̀ níbi ìjọba àwọn ara wa tí ó bá sì ṣẹlẹ̀ ó lọ́nà tí ó gbà ṣẹlẹ̀ kì í ṣe pé bóyá wọ́n kàn wá kíyàn nípa àyà kábà lójijì ó di méjì báwọn ó tún kò èyí tó jẹ́ ẹ̀kẹta tí ń sọ òun tiẹ̀ súnmọ́ wa ó súnmọ́ wa ń bí tààràtààrà ètò kan bẹ tí à ń pè ní ògiri létí tó jẹ́ pé bàbá mi ní ìtukọ̀ rẹ̀ nígbà náà lọ ẹ ti mọ̀ tí n bá ti sọ pé bàbá mi lórí ètò ó yẹ kó ti yẹyin jàgàbá mi ìjà mọ́nu alhaji abdulfatah adeni dankasi àmọ́ gbogbo tẹ bá wà lálẹ́ yìí lè rí ni o ṣẹ́rí láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n fi tukọ̀ tí wọ́n máa fi tukọ̀ ètò náà gbogbo ló dá pátápátá torí gbà tá à ń wí kò tí ì sin tí ń jẹ́ rírí ayé kankan ò tí ì sin lórí rẹ́díò látara ògiri létí làwọn ọ̀pọ̀lọpọ̀ agbóhùnsáfẹ́ mi náà ti ronú náà ti fa ìrírí ayé jáde bó ti rí nu èmi dé àwọn wa kọjá níwájú ilé wọ́n kọjá níwájú ilé gómìnà ní gómìntas wọ́n kọjá níwájú ibẹ̀ àsíá orílẹ̀-èdè tó wà níbẹ̀ àwọn wa rí bó ṣe rí wọ́n ní pé àsíá yìí ó kù díẹ̀ káàtó ó yẹ kó lámójútó ní àsíá yìí èmi dé èmi ti yín tó tọ́ ó dijọ́ tó máa ń ṣe ògiri létí dé bàbá kan gbé ọ̀rọ̀ náà ní bọ́rọ̀ ṣe rí ni wọ́n sì mọ̀ pé wọn ò parọ́ torí wọn ò ní parọ́ ohun tí wọ́n rí ni wọ́n sọ bóyá ṣe rí nù èmi dé wọ́n sọ̀rọ̀ náà báyìí dé ẹ pé kí ni wọ́n sọ̀rọ̀ náà sí ni ìgbà tọ́sẹ̀ tí ó fi tẹ̀lé ó fi dé kí ni tó ṣẹlẹ̀ ọmọ nàìjíríà ti gbóbi tẹ̀ ti ń gbọ́ wa ìjọba àwa ara wa là ń sọ̀rọ̀ nípa ẹ̀ sàmọ̀ bá wa kà lọ ọlọ́bọ̀ tìǹbù.

ẹsẹ̀ sẹ́yìn dr sikiru ayinde barrister yorùbá bọ̀ wọ́n ní bí àgbàdo ò bá tọ̀nà àti fi ìhòhò wọlé kò lè di onígbàsọ tó tó ṣe bí ìgbẹ̀yìn bàbá tẹ̀ ń gbọ́ àti ìmọ̀ tẹ̀ ń gbọ́ wá nílé gẹ́gẹ́ bí tí mò ń bá bọ̀ nígbà tí ọ̀sẹ̀ tún tẹ̀lé tí ó fi pé àwọn ìjọba ológun gbà náà wọ́n ti pàṣẹ wọ́n ní gbogbo àwọn tẹ́ ń bẹ nílé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ náà pátápátá ó bẹ̀rẹ̀ látòrí gm wọ́n ní ká mọ́ kówó wọn bọ̀ wá sí government house wọ́n á kó wọn lọ síbẹ̀ nígbà tí wọ́n kó wọn débẹ̀ wọ́n kó àdàlẹ́ wọn lọ́wọ́ wọ́n ní kí wọ́n mọ́ sanko láwọn odidi ọ̀gá iléeṣẹ́ ni o lọ́dún tá à ń wí nígbà tí wọ́n ti wá ṣiṣẹ́ tààrà gómìnà gangan pàṣẹ wàá gan tiẹ̀ wàá jáde ó ní ẹ̀ṣẹ̀ dúró ó ní ta lẹ́ni tó tiẹ̀ sọ̀rọ̀ báyìí báyìí nínú yín ó ní ta lẹ́ ń tàn pé kan fi ń tàn hàn ṣe nígbà tí wọ́n mú bàbá jáde pé bàbá tó sọ̀rọ̀ ni gómìnà gangan kọ́kọ́ gba ẹ̀rín níjọ́ náà lọ́nà pé ìwọ ló láyà tó báyìí ládùúrà àwọn tó ju ọ̀lọ́ tí ń bẹ nílé iṣẹ́ yìí ìwọ èmi ti yín tó tọ́ ó padà ní kan fi gbọ́nlẹ̀ àmọ́ wá bá àwọn tó jẹ́ lọ́gàálọ́gà ó bá wípé ẹni tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe ni ẹni tó jọmọ sẹ́yìn ló ń ṣe èyí ló sọ jáde tó yẹ kẹ́ yóò sọ tẹ́ ẹ sọ èyí ní báyìí ẹ̀kejì tó wá ń bẹ̀ ni pé tọ́rọ̀ bá rí báyìí ẹ̀ pé wá sákèsì ni kí wá sí pé bẹ́ẹ̀ wá kó wá síta bí ọmọ ọjọ́ mẹ́jọ wọ́n padà wá fi wọ́n lẹ̀ níjọ́ náà wọ́n ní kí wọ́n mọ lọ lálàáfíà ṣùgbọ́n kí mo fẹ́ bẹ́ẹ̀ ni pé kò lè ṣẹlẹ̀ láyé ìjọba àwa ara wa láéláé tí ó bá tiẹ̀ ṣẹlẹ̀ ìkìlọ̀ ti síwájú ó sì lọ́nà tí ó gbà ṣẹlẹ̀ ara wa àǹfààní ìjọba àwa ara wa nu o ẹ jẹ́ kí n tó fi kan kun iléeṣẹ́ kan bẹ tí bàbá wa jàgàbá tán kó wa lọ́ngbà kan ńgbà tán ṣe dalẹ̀ níléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ni ìwọ̀n á ń ṣètò lọ́wọ́ níbẹ̀ níjọ́ náà ẹ mọ̀ gbọ́ kẹ́ mọ̀ wo àǹfààní ìjọba àwa ara wa o gẹ́gẹ́ bí ìwádìí mo ti ṣèwádìí gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo ti dálẹ̀ tán ṣe mọ̀ pé òdodo ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni bí ẹ̀gún sì ni mọ́ rí lára oníwà ìbàjẹ́ nígbà tí ń fi wa kọ̀dílẹ̀ tí mo ti fẹ́ sí ojú òpólẹ̀ àwọn tí ọ̀rọ̀ náà bá wí lọ́dún náà lọ́hùn àwọn tó àwọn ìjọba tí ń ṣe ètò lọ́wọ́ tí ń pàṣẹ lọ́wọ́ níjọ́ náà lọ́hùn tíjọba náà bá yí ọ̀gá mi ni wọn ò kú wọn òwúlẹ̀ pè mí bàbá mi ni wọ́n pè direct wọ́n kàn pè wọ́n direct hello gbọ́ nǹkan tí wọ́n máa rẹ̀ ń sọ bye bàbá náà yìí ṣe méjì bàbá náà pè mí lágbájá tó bá ti ṣètò tán wà rí mi kí ni ti ń ṣẹlẹ̀ bàbá ní àti pé àwọn jẹ́rìí mi náà pé ìní san tójú mi ò tó sẹ̀mọ̀ pé àǹfààní ìjọba ara wa tó bá yẹ pé láyé ológun ni ń tá wí kọ́ la mọ̀ wí ara àwọn àǹfààní tí ń bẹ níbi ìjọba ara wa nu ìjọba àwa ara wa ó fi àyè lẹ̀ wípé kùdìẹ̀kudiẹ tó bá kùdìẹ̀ káàtó ká sọ lọ́nà tó gbà tọ́ lọ́nà tó sì gbà múlá káàdá ni tí àyípadà tí ó fi dé bá tó jẹ́ pé àwọn tá a bá ń sọ fún náà àmọ́ náà ó lè yí padà kíákíá léyìí tó jẹ́ pé àtó bẹ́ẹ̀ láyé ológun kódà àti pẹ́yú gan ìrúmọ̀ bàyàn tíyẹn bá sì wí àfikún ṣáájú nàìjíríà kó mọ́ dun nítòsí kó máa di pé bóyá níta ń wí á padà mọ́ wá wí nǹkan mi ara àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ bí ìjọba ara wa nu kó tó di pé ọlọ́wọ́ tì ní mi sí ó bá mi ju music n kalẹ̀ abrazak agbárẹ̀rẹ̀ sailida yes mo ti rí bí nurudeen agbọmọjú ọláyínká délé ogunbíyí mo ti rí yín bí báyìí dr miss abubakar láti university of ìlọrin mr nurudeen alowonle baba senior baba rukayat baba aminat alfa saheed ní tanki okedo ilal amam inshallah alhaji abdulkareem káyọ̀dàgbà ní afayaya ẹbí òkìkí bẹ nílùú bodèsádú focus vigilante nílùú bodèsádú pastor adédèjì láti òkè ẹsìnsìn àjọṣe kò ní bàjẹ́ haji kazeem onílé ẹṣinṣin àjọṣe kò ní bàjẹ́ lẹ́gbàá mẹkáníkà kìgbàsà nílùú ọfà àti haji mm abdul mumin balogun àti alhaji niyi sk ẹṣinṣin àjọṣe kò ní bàjẹ́ bẹ́ẹ̀ sì ń wọn ẹ̀mọ̀ṣẹ́ lógúnlógún ẹ̀mọ̀ṣẹ́ lọ́gbọ̀n ọlọ́bọ̀tì nìmi jùbárí sáwọn lẹ́lẹ́kọ̀ọ́ sí.

gẹ́gẹ́ bí ohun tí à ń bábọ̀ tọ́ ọ̀sìnṣin alhaji dr sikiru ayinde barista ẹgbọ́n tó ibrahim babangidanu ìdíwọ́ ní ìjọ ọmọ wọn ní mina wáyé bá ń bínú kò jẹ́ bá tó bá ti sọ̀rọ̀ báyìí arótún tún kálukú ni bẹ́ẹ̀ ni alakálukú sì balẹ̀ wọ́ bí ọbẹ̀ ọ̀nà pànù títà bìbì inú tọ́ gẹ́gẹ́ bí ohun tí à ń bábọ̀ ṣe wá rí mko abiola ti alemo ti mo so pe ta ba ti menu bo oro re oro ijoba warawa ko ti ipe sera puti ti mq abiola gbe ipe ohun wa ipo are nigba ti baba ngida kokko da so pe kaluku lo mo gba form lala kokko to da party meji le ni bana lala kokko wọ́n láwọn ṣe fọ́ọ̀mù president ní wa 1000 sẹ̀rí àwọn tí wọ́n gba fọ́ọ̀mù lọ́dún náà tán kọ́ gba fọ́ọ̀mù lọ́dún náà gbàtàgbọ́ pé 1000 ní fọ́ọ̀mù lóòótọ́ 1000 owó ní 1000 àmọ́ bí báwọn tún kọ́ wọ́n lé ní àádọ́rin tó lè mú pé ní 70 tí wọ́n láwọn ń wà rẹ̀ wọ́n kọ́kọ́ ṣe yín lọ sàá ìgbà tó yá wọ́n kàn ṣe wọ́n tún ní kan tún fọ́ọ̀mù gbà wọ́n give complain lórí fọ́ọ̀mù nígbà tó tún yá nígbàtà tó wá ń tún fọ́ọ̀mù gbà padà lẹ́ẹ̀kejì ìgbà ni mk abiola àwọn náà sọ pé àwọn nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè àwọn fẹ́ gba fọ́ọ̀mù àwọn fẹ́ díje fún ìparẹ́ lórílẹ̀-èdè nàìjíríà sẹ́yìn pé gbogbo nǹkan pẹ̀lú àkọọ́lẹ̀ bí ìṣe gbàgbé tó níjọ́ náà lọ́hùn lọ́dún náà lọ́hùn nígbà tí kálukú ń sọ táwọn fi campaign kódà rí lára àwọn bàbá wa tó jẹ́ àgbà olóṣèlú ní kwara ń bì lọ́dún náà kọ́lọ́n kó fọ̀rùn kẹ àwọn náà ti lọ́jọ́ lọ́run pé nílùú lọ́rin bì táwọn náà dúndò pé àwọn náà ń lọ fún kwara kódà lọ́dún náà wọ́n ní iye mílíọ̀nù báyìí làwọn fẹ́ẹ́ fi campaign ṣùgbọ́n nígbà tí abiola dé lọ́dún náà abiola ní òun ó fi 2.4 billion ó fi campaign ẹnu ìyá kálukú ha billion lásìkò tá à ń wí yìí ó dá wọ́n ń bábọ̀ bẹ́ẹ̀ wọ́n ń bábọ̀ bẹ́ẹ̀ wọ́n ń bábọ̀ bẹ́ẹ̀ nígbà tó ṣe sàá nǹkan kan wá ṣẹlẹ̀ lásìkò náà kí ni tó ṣẹlẹ̀ ọlọ́bọ́ tí nìyẹn jẹ́ kí kí n sọ́yìn àdéyẹ jẹ́ kó lọ kí ni tó wá ṣẹlẹ̀ ẹ sáà mọ̀ bá wọn ká lọ lórí ètò òṣèlú ẹkú fàjà lórí ọ̀rọ̀ ìjọba àwọn ara wa.

0: tọ́ gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń bá bọ̀ ṣe mọ̀ pé yóò bá bọ̀ wọ́n ní tí ìṣẹ́ ò bá jẹ́ ká sọ òdodo àìsàn òdodo kò ní jẹ́ ká kò nínú ṣẹ́ tó ṣe bí òwe kí wọ́n wọ́kọ̀ ọ̀rọ̀ náà gúnlẹ̀ yẹn kó tó di pé mo ṣe ojú òpó lẹ̀ ṣáájú láti ìṣẹ̀lẹ̀ àlùkò nílé bá dára ṣẹ̀ṣin alhaji sanni adébẹ́ kàmọ́dín nílùú àbújá alhaji kazeem onílé alhaji ismail adémọlá adéṣinmi láti uk alhaji adéní ọmọ gbàdàmọ́ sí ẹ̀ṣinṣin o alfa ọ̀yọ́wí ní gao síbi mr rashid láti gambari mr joseph ọmọrin oyè àti isoya majesty àìní òrosùn láti texas united states of america ẹ̀ṣinṣin o àjọṣepọ̀ kò ní bàjẹ́ tọ́ èmi dé wọn ẹlẹ́ gbọ́ tí barista sọ yẹn wọ́n bá ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ pé ìbò náà lọ nírọwọ́rọsẹ̀ kò lọ bó ṣe yẹ kó lọ wọ́n sàn give you excuse wàhálà wa bẹ̀rẹ̀ lọ́tùn lọ́sì gbogbo àwọn tó bá ń gbé agbègbè correctional service ibi tí wọ́n ti máa ń ilé ẹ̀gbọ́ àṣàtúnṣe lásìkò náà àwọn mọ̀ tí ń wí pàápàá èyí tó wà nílẹ̀ lọ́dún náà wọn ò tí ì kọ́ ti má dàla wọn tí òkè kúrá kan gbogbo àwọn tó wà lágbègbè ibẹ̀ lọ́jọ́ náà àwọn náà lè ròyìn ní tó ṣẹlẹ̀ nígbà torí àwọn tí ń farayọ̀ ti dúndùn pé àwọn fẹ́ lọ tú àwọn tó wà ní ọgbà àṣàtúnṣe wọn fẹ́ lọ tú wọn lẹ̀ gbogbo àwojú mi ó tu wọn níròyìn fún mi yìí náà nítorí wáyé ní ọlọ́run àmọ́ adúpẹ́ fọlọ́run pé àwa náà látún sọ lọ́jọ́ tó níyì tọ́ eléyìí wa lọ bẹ́ẹ̀ àyájọ́ àwa ara wa náà làwọn rántí títí dò níyì ẹgbọ́n tí dr sikiru ayinde barista ẹgbọ́n tí wọ́n sọ àǹfààní ìjọba àwa ara wa àǹfààní tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo tá à ń kà kalẹ̀ yìí lè ti pé àtó bẹ́ẹ̀ lásìkò ológun ṣẹwárí èyí tá fi wá market tí fi káàdì rẹ̀ ńlẹ̀ tí fi káàdì rẹ̀ ńlẹ̀ kó tó di pé mo sí ojú òpó lẹ̀ ni pé gbogbo ẹ̀yin gómìnà wa pátápátá ní orígun àbí ní ìpínlẹ̀ mẹ́tàdínlógójì papọ̀ mọ́ àbújá léyìí tí ó fi já sí pé à ń ṣe àyájọ́ ìjọba àwarawa gbogbo yín pátápátá mo yìn yín o ẹ kúṣẹ́ takuntakun ọlọ́run ní pinyin pa ọlọ́run mọ̀ sọ agbára yín dọ̀tún láṣọ ọ̀nà ọba mi ọdún mọ́ni kò sí ní ní sìkà tán dín ẹ dákun ọ̀rọ̀ ètò ààbò ẹ bá mójútó ojú bó ṣe yé lọ ẹ tún bá amọ̀pẹ́ ń gbìyànjú o àmọ́ ẹ tún bá mójútó ojú báyìí lọ èyí ò ní ẹkẹjì tẹ́ ẹ bá gbàgbé bígídá general abubakar rabi tí wọ́n mú tó epo níye ọdún tó lò ní sọ́jà kíyàn tó bá dé bígídá general tó kó tó bá lórí general wọ́n padà gbẹ̀mí rẹ̀ tó ti wà ń bẹ̀ láti nǹkan bí ọgbọ̀n ọjọ́ oṣù karùn-ún bóyá lánàá àbíjẹta alápadà gbọ́ kí wọ́n gbẹ̀mí rẹ̀ èyí ń bẹ̀ ẹ̀kejì ní gbogbo 36 states gbogbo ẹ̀yìn gọ́vùnà wa ẹ dákun ẹ fi kún ẹ̀ní ẹ̀fọ́ kìí ṣe pé mọ́ni ẹ̀fọ́ ogun owó àwọn pensioners àwọn tó ti òṣìṣẹ́ fẹ̀yìntì ẹ dákun tó lọ àmọ́ pé ẹ̀ ń san fún wọn àmọ́ ẹ gbọ́n wọ́n sí débi pé ẹ san fún wọn lọ́nà tí ó gbà ṣàǹfààní fún wọn kò ní mú kéèyàn lo ọdún mẹ́tàdínlógójì márùn-ún ó dín ní ogójì kó lo lẹ́nu sẹ́ kó mú atọ́ka sí pé ojúlé méjì lèmi náà kọ́ ojúlé mẹ́ta lèmi náà kọ́ àbójúlé mẹ́rin lèmi náà kọ́ yóò kù díẹ̀ káàtó o àmọ́ pẹ́ ń ṣe o àmọ́ owó tẹ bá fún wọn ẹ mọ̀jẹ̀ kó jẹ́ pé oúnjẹ yẹ̀mọ̀ fún wọn pé kankan fi jẹun lásán ẹ dákun ẹ fún wọn lọ́nà ìgbà tí ó gbà ṣàǹfààní fún wọn torí tí àwọn kan bá ń gbára pé ọlọ́run mo mọ̀ dúpẹ́ tẹ́lómi bá ń dúpẹ́ pé òun dúpẹ́ pé òun ò fi ìjọba òun ò fi iṣẹ́ ìjọba òun ò fi bẹ̀rẹ̀ òun ò sì iṣẹ́ ìjọba kọ́ lòun sí látàárọ̀ ọjọ́ òun kó nítumọ̀ ọ̀rọ̀ àròkanú tó fàdúrà tú láṣì lẹ́nu ẹni ẹ dákun àròyìn ni gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin nàìjíríà pátápátá di ó 36 states ni mo bá sọ̀rọ̀ gbogbo ẹ̀yin gómìnà pátápátá ẹ jẹ́ ká àwọn pensioners ẹ jẹ́ kí wọ́n rí pé àyájọ́ ìjọba àwara wa yìí ó yàtọ̀ gédéńgbé ẹ dákun owó ẹ̀tọ́ wọn tẹ́bà fún wọn ẹ fún wọn léyìí tí ó ṣàǹfààní fún wọn táwọn náà mọ̀rún tọ́ka sí pé nígbà tí mo sin orílẹ̀-èdè bàbá mi tán ní tí mo fowó yìí ṣe ni ọlọ́run ọba mi lẹ́dùnmọ́ni yóò pọn yín náà lọ gbogbo ẹ̀yin adarí wa pátápátá ẹ ní ṣubú ẹ dákun ẹ sàmì ẹ gbé tọ́ àmì mi tọ́ bi oro na se in soju pele ko a to di pe mo soju pele olowo button mi si side won ti wa ni tosi tori ti side ba ti wa ni tosi je ka gbode ko to di pe a si oju pele
1: ewuro mo sha lorun orin ti wa o tetere kun ti lo mi le tele kon keji to de
2: iko su baba fi soju pa o ti to ti
0: so gege bi on ti mo n babo e ri pe lori oro eto abo ti aso lekan ti Dr. Sikran Adebari star to menu bale kan se ri Somalia Bosnia Liberia Rwanda e ri pe bare ngba ti Dr. Sikran Adebari san kan won ni ka moje ki ti orilede wa ka moje ko dabe gbogbo orilede ti won ti jan patapata won na gbogbo nti won gbe mi le nto se saba bi to lon fi segun to lon fi pa noro na Nigeria soja wa nu won ipa ti awon soja Nigeria ko ko kin se kekere o la gbogbo awon orilede ti merin ti mo dako yi e wa wo bi e wa wo ti wan se wa orilede Nigeria lati joyi a si rogun re se a o se die o n lo ba mi lede mo ni ko sa nu wa a soro kele boju weyin igbe ki ro eni arojo fun oni rojo eni kiri ntin ba wi ni ewi olobotin ni

96 ẹ dá sí ètò níṣẹ́jú aya. Ẹ ṣeun. Àmì àmì àmì. Àmì àmì àmì. Àmì àmì àmì àmì. Ẹ ṣeun ẹ pè mí. Àmì ẹ pè mí lágùn márùn-ún rọ̀lẹ́ ọ̀la nọ́mbà tẹ́ pè sí máa pè síta. Ó ní ẹṣẹ́ ọlọ́bẹ̀ ṣe wú ẹni tẹ́ fẹ́ jẹ́ ṣe é kú àìbínú. Gbogbo àwọn tó kún wa lórí ètò lọ́jọ́ tòní tóyìn àyìndé mo ti rí yín bíbá ẹ̀ ṣe ṣeun. Gbogbo àwọn tó kún wa lórí ètò lọ́jọ́ tòní báyìí látòrí olùdásílẹ̀ iléeṣẹ́ ìbàbá wa most senior special apostle bàbá olúwọlé awotì ẹ̀ ṣe ṣeun. Alhaji Adébáyò Asís Asmutus, Alhaji Kazeem Onílé láti Emir Sud, Alhaji S. A. Kamaldin nílùú Abuja, Alfa Sai Tanke Okeodo, Dr. Mrs. Abubakar láti University of Ìlọrin àti Pastor Adédèjì láti Òkè Yìí. Bàbá ẹ ṣe ṣeun. Nọmba ti o pe si lẹyin eto te pe mi si lẹyin eto fun imọran abi fun kun de ba fe ba mi so 08062622008 le kan si 08062622008 dokita omo ba mayo wa ko se ni bi ya dan seriki dikiwa ni mo so fun pe wara fa na hu makana aliya